0: àdúrà wa lọ́sàn àti lóru ọlọ́run yóò mú wọlé àṣẹ lọ o
1: àmì.
0: Ọlọ́run ìyá ìwé kì í já ní kulẹ̀. Òun ló mú wa ṣàjọ̀dún Olúwa tèmi tí kì í ṣe àṣetì ọdún yìí láyọ̀ àtàlàáfíà. Èyí ló mú kí gbogbo ènìyàn dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Wọ́n sì ń fi àsìkò yìí kí màmá wa. Ìbíjú Elédùmarè Most Reverend Dr. Mrs. E.O. Babayemi JP. Ìyá ìwé Worldwide. Ẹ gbọ́ bí wọ́n ti sọ.
2: Èmi Bishop Roland Ayeni àti ẹbí mi àti gbogbo ìjọ Jerusalem ní London branch. A fẹ́ kí ìyá wa ìyá ìwé fún ìsọ̀kalẹ̀ orí òkè àjọ̀dún Olúwa tèmi tí kì í ṣe àṣetì tí ó pé ogójì ọdún tí a ti ń gorí òkè náà ní ọdún yìí ní 2026. Mọ́mí wa ẹ̀mí yín aṣọ́pọ̀ láyé o, Mother of Nations, congratulations.
3: Omi ni Bishop Samuel Dapò Olóyè. Mo fẹ́ kí ìyá wa nínú Olúwa, ìyá orílẹ̀ èdè, kí wọ́n kú oríire. Àṣeyíṣàmọ́dún ẹ̀mí wọn á gùn fún wa o, wọ́n ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nílẹ̀ láyé. Àmì.
4: Èmi Venerable Joseph Olusegun Adébáyọ̀ ń kí ẹ̀yin ìyá wa wípé ẹ kó àṣeyọrí àti àṣeyege. Apála Olúwa yóò túbọ̀ máa gbé yín ró. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́yìn ṣe nílẹ̀ àlàyé. Bẹ́ẹ̀ ni yóò rí fún yín o.
5: Àmì.

gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí ibìkan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùbájẹ lórí ìkànnì glow 99.1 fm ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe

gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò mí nìkan ni Facebook ìyẹn náà lórí kí ohun tó bẹ̀ta ti mẹ́ promotion mo kí yín náà pẹ́ káàárọ̀ àkú ojúmọ́ lágbára ògo ọlọ́run ọ̀pọ̀ ìsinmi láàṣì láyé lágbára elédùnmọ́re

Tó ti ń múra sílẹ̀ báyìí. Ibas International olú ọmọ káfàtà Mr. Damo àwọn náà ti darapọ̀ mọ́ alójú òpó ayélujára ti Facebook láàárọ̀ yẹ mo kí yín pé ẹ káàárọ̀ àkú Sunday ni lágbára ògo ọlọ́run ọ̀pọ̀ ìsinmi láàṣì láyé ẹ̀yin náà ti mọ̀ náà tí ago mẹ́jọ bá ti kọjá díẹ̀ láàbẹ̀ sí ń gba ìpè lọ́lọ́kan òjọ̀kan níbi tẹ́ẹ̀ ti máa yin ọlọ́run.

0: darapọ̀ mọ́ wa nìkan ni.
1: Bẹ́ẹ̀ni kọ́kàwé.
0: Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa pátápátá.
2: Mo kárí ní ọ̀wọ̀, orí àdùn.
0: Ṣé ti múra sílẹ̀ báyìí? Kí nìkan gan tí Ọlọ́run ṣe fún yín? Nínú oṣù tó kọjá yẹn, ló jẹ́ pé ẹ wò ó pé mo mà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo yin Ọlọ́run, mo fi ọpẹ́ fún Ọlọ́run. Àwọn orin tó ṣe kọ̀ǹgbà kọ̀ǹgbà, orin tó kì dáadáa, òun ni mo fẹ́ kẹ́ ẹ kọ lórí ètò yìí láàárọ̀ yìí, nígbà tá a bá ti ṣojú òkun.

0: nígbà kan tẹ ti ẹ wa won ni se ma wo mi o da gbe ki ma wo TikTok mo
1: ja ko ran mi lorun
0: ori awon nkan kan wa ni TikTok yen to je pe
1: ja ko ran mi
0: eyan ba tin wo ngba mi a ma ma pe okun oluwa re si nkan ti o da awon mo ti o to eyan to je pe eyan gan le bi lojo ori a ma so awon nkan kan be
1: ja ko ran
0: a ma fi awon nkan kan won be to je pe teyan ba ntele awon omo won yen a lo se awon nkan ti o da ṣùgbọ́n mo tún wọ́n wò ó pé tá a bá ti wá wọ ọ̀rẹ́ àwọn iṣẹ́ tá à ń ṣe jọ mọ́ bẹ́ẹ̀ nítorí tí n bá ń gbárí

0: ṣe ìwọ náà ti ń wò báyìí pé ìbò gan náà ni mo fẹ́ gbà yọ láàárọ̀ yìí tí mo fi fẹ́ dúpẹ́ fún ọba mi àṣẹdá ní báyìí àṣì ojú ọ̀pọ̀ lẹ̀ nọ́mbà tó jáde sọ́dọ̀ wa ń bèyẹ 08055511110 08055511110 nǹkan tí ọba mi àṣẹdá ṣe fún ẹ ìyẹn náà ní oṣù tá a lò kọjá yìí mo wá wò pé ó mà yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́yìn ìgbà tó o bá sọ tán wàá tún kọrin sí ọlọ́run hello.
1: Hello, ẹ káàárọ̀ sá.
0: Ẹ káàárọ̀ ma.
1: Ẹ sàn tún sinmi ẹ̀mí ọ.
0: Ìsinmi aláyọ̀ láàṣẹ.
1: Àfi mi mọ̀ sí
0: o. Ẹ ṣe gan ni.
1: Oṣù Adára fún wa ní ti Sarah ló ń pè láti fẹ́ lọ.
0: Ẹ ṣe gan ni.
1: Ẹdí pẹ́fẹ́ lọ́wọ́ ọba tó mú mi ní ẹ̀fọ́ Sunday nínú oṣù kẹsàn-án. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba o. Mo gbàdúrà àpẹẹrẹ ọ̀ má jẹ́ ká rógun ogun bàbà kò má bà sílé wa ó bá ṣe wọ November wọ̀n yẹn September October November ọlọ́run kò má pa wá mọ́ o.
0: Ó
1: jẹ́ ẹlẹ́rìí ayọ̀dẹ̀ ilẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run
0: ó
1: pa mí mọ́ lórí ọmọ lórí àwọn ọmọ ọmọ mi mo dúpẹ́ pé mo gbé wọn láti àlàáfíà mo fẹ́ fún yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.

0: obìnrin ló pè wọlé jù ìyẹn náà láàárọ̀ yìí. Hello. Àwọn òló ń bẹ̀ ẹ́ o, àwọn òló ń ti wọn o, ṣe àbí wọ́n ń lò. Ọ̀sẹ̀ tó kọjá, àwọn ọkùnrin ló pè wọlé jù ìyẹn náà ní ọ̀sẹ̀ tó kọjá, ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí báyìí. Àwọn obìnrin ló pè wọlé jù. 08055511110 Kíni kan gan tí Ọlọ́run ṣe fún yín nínú oṣù yẹn tó jẹ́ pé ẹ̀yin náà rò ó jinlẹ̀ pé ó mà yẹ kí n dúpẹ́. Ó yẹ kí n fi ọpẹ́ fún Ọlọ́run. Olúwa ò ṣe o. Mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo fi ọpẹ́ àti ìyìn fún ọba mi àṣẹ̀dá. Ọba tó dá mi sí. Tó dá aya sí. Tó dá ọmọ sí. Tó dá ẹ̀gbọ́n sí. Dá gbogbo àwọn tó jẹ́ pé wọ́n yí mi ká tó dá wọn sí. Mo dúpẹ́. Hello.
1: Hey.
0: Baba Sunday.
1: Mi gbọ́ bá mi jẹ́ síra wa.
0: Àmì o, àmì.
1: Lágbóògbọ́ ló ń gbogbo ẹ tó sọ lágbóògbọ́ kò máa níwọ̀ òkú lójú.
0: Àmì Jésù.
1: Lágbóògbọ́ wa dàgbà wa darúgbó wa dògbó.
0: Àmì o, àmì, àmì.
1: Sunday lọ́pẹ́ láti jọ̀kan.
0: Bẹ́ẹ̀ni.
1: Mo dúpẹ́ lọ́wọ́
0: Ọlọ́run.
1: Ẹ̀sìn àlàáfíà gan ni kókó.
0: Bẹ́ẹ̀ni.
1: Bíyọ̀ ní gbogbo ọkọ̀ ayé tó bá ń sá àlàáfíà òfo ni. Mo dúpẹ́ àlàáfíà. Mo dúpẹ́ lórí ọmọ lórí ìyàwó. Pẹ̀lú pé mo jẹ́ ṣe lọ sí mo ń bọ̀. Mo rọ̀ pé oríṣiríṣi gbọ́ kí n pé mo fi ń yọ̀ wọ́n o. Mo fi gbórúkọ Ọlọ́run ga ni. Mo rẹ̀ dúpẹ́ ló ní iṣẹ́ rẹ́dùn ẹ̀ àgbọ̀ gbogbo iṣẹ́ nìkọ̀ọ̀kan. Mo sọ pé ẹ̀jẹ̀ gádùn ìṣẹ́jú kan fẹ́ nìkan kò sí. Gbogbo aná tá a dẹ̀ ń pèsè dé àwọn olólùfẹ́ pátápátá. Ògbọ́ burú sí wa. Lágbògbọ́ Ọlọ́run ògbọ́ àtúbọ̀ máa búyọ o. Àwa náà tá a ń tẹ̀lé ẹ tá a ń pè sórí ìṣọ́ ẹ. A ní sọnù mẹ́ lọ́wọ́ o. Lágbògbọ́ Ọlọ́run a ṣe ìsinmi aláyọ̀ o.
0: Àmì Jésù.
1: Lágbọ́lọ́ ilé tó kọ́dọ̀ ẹ parí àní ṣe ìbànújẹ́ lọ o.
0: Àmì àmì àmì.
1: Tó ẹni kan tí mo ní láti kọ òun náà máa kọ ní gbogbo ìgbà ni pé kì í ṣáà máa dúpẹ́ ló tọ́. Kì í ṣáà máa dúpẹ́ ló tọ́.
0: Ọ̀rọ̀
1: mi ò gbẹjọ́ wẹ́wẹ́.
0: Kì í ṣáà máa dúpẹ́ ló tọ́.
1: Kí ni on top?
0: Ẹ ṣe gan ni. Mr. Sunday láti ìjọka. Ẹ ṣe gan ni o. Ẹ mọ nǹkan tó jẹ́ kí n ní ìfẹ́ wọn. Àwọn máa ń sọ pé nílọ bíbọ̀ wọn bí wọ́n ṣe ń wa mọ́tò yẹn Ọlọ́run pa wọn. Ẹ rí pé wọ́n ronú jinlẹ̀ dáadáa. Ọ̀pọ̀ ẹgbẹ́ wọn ló ń lọ ibi tó ń lọ yẹn as in gẹ́gẹ́ bí kinní tó jẹ́ pé wọ́n ti lọ. Ṣùgbọ́n àwọn ronú jinlẹ̀. Every Sunday wọn kì í ṣe láìpè sórí ètò yẹn láti fi ẹ̀mí ìmoore hàn. Ìyẹn náà sí ọba àṣẹdá. 08055511110 Ní pápápá. Kí nìkan tẹ ní láti sọ. Kí nìkan tẹ rí ìyẹn náà nínú oṣù tó kọjá tẹ ẹ wò pé ó mà yẹ kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

láìpẹ́ láìjìn àwọ̀ abala tó kàn abala ọ̀rọ̀ ọlọ́run nínú bíbélì iná mọ nǹkan tá à ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn àbí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn tí a pàkórí rẹ̀ ní ìgbéyàwó mari ọ̀pọ̀lọpọ̀ ni ìgbéyàwó tó jẹ́ pé ó ti túká nípasẹ̀ àìní àìkíyèsíra ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé nípasẹ̀ ètò yẹn ọlọ́run ọba a máa tu àwọn ìdílé kan ní ọ̀sẹ̀ tí a lò kọjá yẹn mo gba àpè kan ní ọjọ́ tuesday òun ti ń pè mí láti ọjọ́ sunday pébọ̀ nọ́mbà mi mo á sọ pé mo ní kò sí ìran tó ṣe nọ́mbà ó ní tọ́pìkì tí mo tìtì lórí prógráàmù yìí ìyẹn náà ní ọjọ́ sunday dò ó dà pé kò gbọ́ ti sunday lè tó kọjá lọ lọ́run ṣùgbọ́n ti sunday ta lò kọjá yẹn tí ó gbọ́ ó ní òun rílì appreciate àwọn punt tí mò ń jáde nítorí pé àwọn mistake kan wà jẹ́ pé àwọn ọkùnrin máa ń ṣe ẹ̀rí pé mo ṣàlàyé rẹ̀ mú yànnà náà rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ó dúpẹ́ lọ́wọ́ ó dẹ̀ tún sọ àwọn views ẹ̀ nípa ìgbéyàwó ní bọ̀bọ̀ kan náà tí ó wá rí mi ní ọjọ́ Saturday àbí Friday wọ́n ṣàlàyé àwọn kankan fún mi nípa nǹkan tí ń là kọjá nípa relationship ṣe ó sì bẹ́tà nítorí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìrìn àjò ìgbé ó jẹ́ àwọn nǹkan tó ní àgbà dò mo ṣàlàyé fún yín mo ní mo máa gbé àwọn kankan wá sórí ètò láti bá wa pẹ̀kẹ́ ṣùgbọ́n àwọn tí mò ń pè ẹ má jẹ́ kí n mẹ́nu lágbára ògo ọlọ́run mo ṣe ń rò possible kí gbé ìránṣẹ́ ọlọ́run kan tí mo mọ̀ dáadáa tó dẹ̀ pé nǹkan tó dì pẹ̀lú nìyẹn gan gidi kí n gbé wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ògo ṣùgbọ́n lénìí ilé tí mo mú wá ẹ tún gbádùn ẹjú ti jẹjẹ ẹ yẹ ká dúpẹ́ ẹ ká yin ọlọ́run ní gbogbo ògbà ẹ yẹ ká tún máa tọrọ ìdáríjẹ ẹ má rò pé mo mọ́ o nǹkan tí wo kà sí ẹ̀ṣẹ̀ mo ń sọ fún ẹ láàárọ̀ yìí ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ lójú ọlọ́run bá ń dúpẹ́ ẹ̀yẹ́ ká máa tọrọ ìdáríjẹ ṣe mo ṣàlàyé fún wa ní bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn ó ní àwọn ẹlẹ́sìn kejì mo lè sọ pé nǹkan tí wọ́n fi ń rí ojú rere níwájú ọlọ́run jùlọ ni ìdáríjẹ ẹ̀ṣẹ̀ tí wọ́n máa ń tọrọ ní gbogbo ìgbà ẹ bá rí wọn báyìí wọn máa sọ pé asàgàfúrúlà tí wọn sọ wọn sọ pé kí ọlọrun dárí ẹṣẹ wọn jì wọn ni ṣùgbọn ǹjẹ ẹyin tẹ ń sọ ní gbogbo ìgbà pé ọlọrun ọba ìwọ náà dárí ẹṣẹ mi jì mí ó kàn máa sọ kó máa jẹ lẹnu ní gbogbo nígbà míì tí máa ti ru àwọn kankan báyìí nẹẹsì tó máa jáde lẹnu mi ni dárí ẹ̀ṣẹ̀ mi jì nítorí pé mo rí i pé àti bá a ṣe lè rìn ká má dẹ́ṣẹ̀ ẹlòmíà ọ̀wòyàn títí belé inú ẹni á dẹ̀ máa bí láì sí nǹkan tó ṣe ara ẹ̀ṣẹ̀ tá à ń sọ náà bí ò ṣe ní wáyé ṣùgbọ́n ìwọ ni kó wá mọ bí wàá ṣe máa sọ pé tó bá ti wáyé bẹ́yẹn sáré tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọlọ́run
nítorí pé kò ti rò sínú pé ẹ̀ṣẹ̀ lélẹ̀.

0: ọmọjọ́ mélòó ni ló mọ̀ nípa ìgbéyàwó kí ni nǹkan gan tó tiẹ̀ fẹ́ sọ nípa ìgbéyàwó
1: wọ́n bá sọ ìlú ó wà lá
0: àwọn kankan wà tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wọ́n lẹ́ni wọ́n rẹ́yìn tó jẹ́ pé kò tí ì máa rè rárá tó mọ nǹkan tí ìgbéyàwó ń sọ ju ẹni tó ti máa rè lọ ìrírí là ń pè bẹ́ẹ̀ lóòótọ́ àti lódodo wọ́n ní ìrírí la gbọ́ àwọn tó ti wà nínú ẹ̀ yẹn ó lè jẹ́ ẹyọ kan yẹn ni wọ́n máa wọ́n gbọ́ ẹni tí ò tí ì sí inú ẹ̀ ó ti mọ ọ̀pọ̀lọpọ̀ tó a sọ pé àwa ti wà nínú ẹ̀ máì tí ì pẹ́ ṣùgbọ́n àwa náà ti wà nínú ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan wà jẹ́ pé a ti rí sọ fún wa ní ìjẹ́jú ni mo gbé ètò kan kalẹ̀ ní bí ọdún bíi márùn-ún sẹ́yìn
1: èmi ọmọ bàbá aláàánú mo rí tèmi gbà aláàánú gbogbo ènìyàn fún mi rí tèmi aláàánú jẹ́ aláàánú
0: mo pè ní àṣeyọrí ìgbéyàwó máa ń lọ sí àwọn ìdílé kankan nígbà náà lọ́run
1: láti ọ̀dọ̀ bàbá aláàánú
0: má ṣe ìwádìí pé àwọn eléyìí ti tó ọdún bíi mélòó tán ti gbéra wọn
1: sí. Ọkùnrin mi ní tèmi.
0: Àwọn tó ti tó bíi 10 years, 20 years, 30 years.
1: Ó wà lórí mi.
0: Ó tẹ̀ ní máa kan nígbà yẹn tí mo lọ sínú alágbàká tí mo lọ intaviú.
1: Ó jẹ́
0: òun àti ìyàwó rẹ̀ wọ́n celebrate 30 years anniversary.
1: Ṣẹ́gun
0: 30 years wedding anniversary.
1: Ṣẹ́gun nígbà
0: ọjọ́ gangan tí wọ́n celebrate ẹ̀yẹn ni mo lọ. Èmi ò dẹ̀ mọ̀. Ṣùgbọ́n nípa ìfọ̀rọ̀wérọ̀ wọn lọ́jọ́ yẹn náà lọ́hùn ni mo fi mọ̀ pé wọ́n ń celebrate 30 years anniversary. Wọ́n wá sọ fún wọn pé báwo lẹ ṣe ṣe 30 years not be small thing.
1: Èmi ọmọ bàbá olùṣẹ́.
0: Wọ́n ní kì í ṣe pé àwọn ò kì í jà wọ́n ní ìgbà míì wọ́n á jà báyìí tó jẹ́ pé everybody á pín yàrá
1: o. Èmi kò mí o.
0: Wọ́n ní ṣùgbọ́n ó ní àwọn kankan tí wọ́n máa fi ń parí. Báwo lẹ ṣe ń parí ìjà kan.
1: Ìṣẹ́gun jẹ́.
0: Wọ́n ṣàlàyé fún mi pé wọ́n ní àwọn nífẹ̀ẹ́ tí ìyàwó wọn bá ti ń sun oúnjẹ nínú kitchen àwọn máa ń wà ń bẹ̀ ṣùgbọ́n tí ìjà bá ti wáyé àwọn wá jòkó sí ti sínú wọn nítẹ̀lé ìyàwó wọn lọ sínú kitchen.

0: wọ́n ní tí ìyàwó wọn bá ti wá wà nù kíchìn dánìkan ń ṣe kùrùkẹrẹ nínú kíchìn wọ́n ní ààrẹ ò ní gbọ́ ní àwa bá wọn nínú kíchìn àwa bá wọn nínú sitiri
1: wọ́n
0: sọ pé dádì wa ṣe rántí Amos 3:3
1: ẹni sọ ní iye lọ́jọ́
0: bóyá màá ṣe kà fún yín láàárọ̀ ìṣá nǹkan tí Amos 3:3 yẹn ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní nǹkan tán fi ń bíùdì márèjì wọn nìyẹn tí tán fi celebrate 30 years anniversary àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ṣàlàyé ó tún ní ìdílé kan mo tún lọ nígbà náà àwọn ti ẹ̀ ṣàlàyé pé àwọn ti jàre tó jẹ́ pé tí ọkọ yẹn sọ pé òun sọ fún ìyàwó òun pé kó kúrò kó tẹ̀ lọ lé ìyá ẹ̀ ná kó lọ lé ìyá ẹ̀ níbi tí ìjà yẹn gbé wọ́n á bèrè pé ǹjẹ́ ìyàwó yín ti ẹ̀ kúrò wọ́n níbi ìjà yẹn ṣe lágbára tó wọ́n ní ìyàwó wọn ò kúrò ńlẹ̀ o wọ́n ló ṣàdúró sínú ilé wọ́n ló sọ fún wọn pé o ti gbé mi o ti gbé mi ìgbéyàwó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ní àgbà ṣùgbọ́n nínú bó ṣe lágbára ẹ̀ a gbọ́dọ̀ ní ìfaradà nǹkan tí àwọn ìyá wa ní nígbà náà lọ́hùn nìyẹn jẹ́ pé fi ń dúró ti bàbá wọn àwọn bàbá ayé àtijọ́ yẹn wá ní ìmí a ní ìyàwó mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà ilé tó jẹ́ ìyáálé nípa ara ilé tó tún tẹ̀lé náà ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ayé báyìí bá ní ìyàwó kan fẹ́ ní ìkẹ́ ọ̀pọ̀ o ti ń kọ lẹ́tà sí wàhálà torí pé ìyáálé yẹn á bá ẹ po wàhálà o jẹ́ pé ẹ̀mí ẹ̀ á gbọ̀n kan nǹkan tí mò ń gbìyànjú àti sọ láàárọ̀ ẹni pé ìgbéyàwó jẹ́ nǹkan tí ó jẹ́ pé ó ní àgbà jẹ́ pé a gbọ́dọ̀ máa adapt pẹ̀lú any situation tó bá ti wá
1: èmi ọmọ bàbá
0: sí dágò ní
1: mórí tèmi
0: ọba
1: mórí tèmi gbà á láàánú
0: gbogbo ẹ gbọdọ máa adapt pẹlú ọmọ láti lè jẹ kí ìgbéyàwó yẹn máa lọ síwájú kò sí nǹkan tó dáa ju pé kí tọkọtìyàwó kan ọjọ wà ní ìṣọ̀kan
1: láti ọ̀dọ̀ bàbá àlá
0: torí pé ìṣọ̀kan tán bá ti ní ó máa ran ọmọ tán bá gbé ṣùgbọ́n tí ìyàwó bá wà lọ́tọ̀ tí ọkọ wà lọ́tọ̀
1: orí tèmi gbà
0: òun náà ṣe fẹ́ kí láìfù ọmọ wọn
1: ó wà lórí mi ó wà láyé mi ó wà lọ́nà mi
0: wo nǹkan tí ìgboro dà báyìí
1: ó jẹ́
0: mo ya àwọn single mother single father ní ìgboro kí ló fà á ní pé àìní ìfaradà
1: mo ní ìṣẹ́gun ní gbogbo ọ̀nà mi ìṣẹ́gun
0: ó dá mo ní kí n sáré ṣe yẹn à ń pè yẹn ní ìfara ẹ jẹ́ kí n wá lọ sínú nǹkan gan tí mo mú wá ìyẹn náà ní àárọ̀ yìí tí mo pè ní báwo ni a ṣe lè ṣe tí ìgbéyàwó wa ṣe lè di mímọ́ nínú kristi
1: èmi ọmọ bàbá olùṣègùn mo rí ìṣẹ́gun
0: ilé báwo la ṣe lè ṣe tí ìgbéyàwó wa lè di mímọ́ níwájú kristi mo rò pé ọ̀rọ̀ yẹn yé wa ṣó yé wa bí mo ṣe sọ.

gbogbo ìrìn àjò wa nínú ìgbéyàwó. Ẹ jẹ́ ká fi ti Ọlọ́run ṣe àkọ́kọ́. Báwo gan la ṣe fẹ́ fi ti Ọlọ́run ṣe àkọ́kọ́? Òun ni wípé number one ńbẹ ni pé lẹ́yìn tá a bá ṣe ìgbéyàwó tán tí àwa méjèèjì ti wá dára kan tán. Ibi tí Ọlọ́run tí mo fi ń sọ fún yín pé a gbọ́dọ̀ jẹ́ kí Ọlọ́run ṣe àkọ́kọ́ ńbẹ ni pé ṣé wọn pé ẹ̀yin méjì sì ni ẹ ti dára kan o ṣùgbọ́n ẹ̀yin méjì lẹ ṣì ń gbélé àwọn ọmọ ò tí ì include ńgbà yẹn o. Ẹ jẹ́ ká kọ́ bí a ṣe máa máa gbàdúrà pọ̀ ìyàwó àti ọkọ tí wọ́n ò jọ máa gbàdúrà pọ̀. Tí ìyẹn bá ti include àti fi Ọlọ́run sí àárín.

ìkejì ni pé a gbọ́dọ̀ ní àfaradà gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan lára àwọn nǹkan tó jẹ́ pé wọ́n attract ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ ń bẹ̀ ni pé tí ìfẹ́ bá ti wà a ní ìfaradà pẹ̀lú gbogbo any situation tí a bá bára wa nínú ìgbéyàwó ìfẹ́ jẹ́ àkọ́kọ́ ìkejì ni pé gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì ìyàwó mi ṣe ẹ̀mí ó dá mi ò ní dáríjì ọkọ mi ṣe ẹ̀mí mi ò ní dáríjì ìgbà wo gan ni ìgbéyàwó yẹn yóò tẹ̀síwájú a gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì a dẹ̀ gbọ́dọ̀ ní ìfẹ́ tó jẹ́ tó ní agbára

0: nínú ìgbéyàwó atókùnrin atóbìnrin a gbọ́dọ̀ ní àwọn kankan tí ó jẹ́ ẹ̀mí ìrẹ̀lẹ̀ mo sọ nǹkan kan ní ìjẹ́jọ sí ìjẹ́jọ ni àbí ìjẹ́ ìdógún ṣùgbọ́n ẹnìkan pè wọlé ó wá níṣe bí àwa la gbóbìnrin yẹn sí kò sí bó ṣe lè jẹ́ gbogbo àwọn àṣẹ tá a bá ti pa ló gbọ́dọ̀ máa mú lọ tá a bá ní ká máa rò yẹn nínú ìgbéyàwó kò pọ́sibù kí ìgbéyàwó yẹn má pẹ́ àwa méjèèjì a gbọ́dọ̀ gbà fúnra wa ṣùgbọ́n ilé tó pọ̀ jù lọ òun ni pé ìyàwó gbọ́dọ̀ sọ mít ara rẹ̀ dáadáa ìyẹn náà fún ọkọ tẹríba fún ọkọ rẹ àwọn ọkùnrin náà jẹ́ ká ní àwọn nǹkan kan ìyẹn láàárọ̀ yìí tí mo fẹ́ sọ tí mo dẹ̀ ti ń sọ fún wa ti pọ̀ jẹ́ ká ní àfaradà ẹ jẹ́ ká ní ara tí wọ́n máa ń gba ọ̀rọ̀ sí kì í ṣe pé tí ìyàwó rẹ bá ti sọ méjì ìwọ sọ ẹyọ bóyá ọkọ rẹ sọ méjì ìwọ náà sọ mẹta ẹ jẹ ká wò ó ká blend ẹ jẹ ká máa ní sùúrù fúnra
1: rẹ
0: tí a bá ń ṣe eléyè á rí pé nǹkan tó dáa á bù jáde mbẹ

nínú Genesis 2:18. Genesis 2:18. Ó ní nǹkan kan tí Ọlọ́run sọ nípa ìgbéyàwó ńbẹ. Ó ní kò da fún ọkùnrin láti wà nìkan. Èyí ni Ọlọ́run fi rò ó pé ó yẹ kí òun dá obìnrin láti lè jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn ọkùnrin. Nígbà tẹ bá jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn ọkùnrin báyìí, bẹ́ẹ̀ ní ìtẹríba fún wa. Nígbà tí ẹ bá jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn ọkùnrin báyìí, jẹ́ pé ní respect kankan fún wa. Ìgbà wo gan-an náà lẹ fẹ́ kí ìgbéyàwó yẹn tẹ̀síwájú?

0: orí wa.
1: Ǹjẹ́ jẹ́ mọ̀ pé nínú oṣù bàbà tá wọ̀ yìí, ọkàn àwọn èèyàn ó ti wá máa kókè báyìí pé a ti wọ oṣù bàbà. Yóò wá dàbẹ́ ni pé inú oṣù yìí ni ewu pọ̀ sí jù. Yóò dàbẹ́ ni pé oṣù bíi mẹ́rin tó kù yìí ni jàǹbá pọ̀ sí jù. Yóò dàbẹ́ ni pé inú oṣù ọ̀hún gangan ni láàbí pọ̀ sí jù. Ṣùgbọ́n portable presenter mi sọ fún yín pé kò rí bẹ́ẹ̀ rárá. Gbogbo ń tá a fi sọ́kàn ló fà á tó fi jẹ́ wípé jàǹbá wọn yóò wá máa wù jáde, àwa la sì ń fa jàǹbá ọ̀hún. Ẹja kí ìsara dáadáa. Oṣù bàbà kìí ṣoṣù burúkú, kìí ṣoṣù tí ìjàǹbá pọ̀ sí, àwa là ń fọwọ́ ara wa ń fa jàǹbá.

Actually, ohun ti a so na portable presenter ni pe mo eni to ba rin mo bi to jade si bo apa bi to lo mo bi to rin si nitori pe akoko ta wa ninu re yi akoko elege ni akoko elege ni titi to duro fi pari akoko elege na ni bi o tile je pe ko si la bi kan ninu osu ohun ṣùgbọ́n àwa fúnra wa la ń fọwọ́ ń fa láàbì nítorí àwọn ta fẹ́ jẹ́ tàbí ta fẹ́ jẹ tàbí ta fẹ́ dà láàrin oṣù díẹ̀ eré tá a sá láti january láti fi rówó a bẹ̀rẹ̀ sí sá ní ìsin ẹlòmíì ó wà sáré mọ́tò yóò wà fi kọlu kẹ̀kẹ́ ní ìsin ẹ̀jẹ̀ kíyè sára ìwọ̀nba tí eré tó bá lè sá sá Ọlọ́run ọba mi ní ìbùkún ni ìbùkún Ọlọ́run a máa mú èèyàn là láì fi làálàá kun. Bọ́ ọba wa fẹ́ ṣe làálàá ṣe é níwọ̀nba ọ ṣe business ojú ẹni tó bá ṣe business kó má bá di pé wọ́n padà gbéwúro sẹ́nu rẹ tàbí lọ omi ata sí ọ lójú bọ́ ọba fẹ́ báyàn rìnrìn àjò pé ìrìn àjò yìí wọn ní iṣẹ́ kan wà níbì kan contract ni àjọ lọ ṣe mọ ẹni tó bá rìn bọ́ọ̀bà wa lọ mọ̀ pé ó pe ẹnìkan ẹnìkan ó sì pe ẹnìkan èmi ń lọ bí báyìí o bàbá ìlàdé àbí nǹkan kan jẹ́ káwọn èèyàn mọ̀ rìn ẹ bójú ẹni tó bá rìn nínú àsìkò tá a wà nù rẹ̀ yìí

0: ìyàwó kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: Iléeṣẹ́ Glow 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n ò manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégbé àsọṣègbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtì àfiẹ̀sí bá ṣe rí gangan lẹ́ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glow FM yìí máa gbá yìí o. Ẹ wò ó. Rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glow papọ̀.

náà ni gẹ́gẹ́ bí ẹnì kejì mi ti sọ wípé a ti ní ọ̀rọ̀ pàtàkì a ti ní kókó pàtàkì tí a jọ fẹ́ jíròrò lé lórí lórí ètò àwọ̀ obìnrin fún ti tòní tí máa ń gbìyànjú ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ndédé aago kan ọ̀sán sí aago méjì ọ̀sán eyín ní gbogbo ọjọ́ àìkú náà ni a máa mú ètò ìwá ṣé ti ìgbọ̀yìn kí ni kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò lónìí Ona ni kini pati social media tinge itakun ayelujara nko ninu iduro re idile ati isubu idile kini pati nko ninu didara ati idakeji re papa julo laarin loko laya ohun gogo ni koko oro ti a fe gbe yewo lori eto awo obirin loni nitori pe ki a to gbe koko oro yi wa si ode oniruru awon kankan ona ni a tin gbo to tin je jade bi won se ni wipe

0: ẹ̀rọ ayélujára ta n lo yìí bí ó ti ń tú ọ̀pọ̀lọpọ̀ ìdílé ṣe náà ni wọ́n ní ó ti ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ìdílé wọ́n tilẹ̀ ní obìnrin mìíràn gan wọ́n ní kò yájú gan sí ọkọ rẹ̀ rí ṣùgbọ́n nígbà tí ó jẹ́ pé ó wá ní àǹfààní kì í ṣe wípé ó ní àǹfààní àti máa lo ẹ̀rọ yìí nìkan ó wá ní àǹfààní àti máa ṣe oríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára bí a ṣe máa rí àwọn ìyàwó ilé míì tí wọ́n á wọ nǹkan tí ò yẹ kí ojú bójú mu tí wọ́n máa fi jó lórí ẹ̀rọ ayélujára tí wọ́n fi ṣọwọ́ síbẹ̀ tó jẹ́ pé àwọn ọkùnrin látò gọ̀rọ̀gọ̀ Sunday comment session tí wọ́n bá wọn like post yẹn ọmọ yẹwo tiro ọkọ obìnrin bẹ́ẹ̀ bá wa kọlu irú nǹkan báyìí lórí ẹ̀rọ ayélujára á jẹ́ nǹkan tó máa kọ́ ni òmìnú bẹ́ẹ̀ náà ni ọkùnrin míì iṣẹ́ tó ṣe ń lo ẹ̀rọ ayélujára yìí tó jẹ́ pé àwọn àkọọ́lẹ̀ gan tó ti ní tí àwọn ọmọ tó bí lọ́jọ́ iwájú tí wọ́n bá padà rírú nǹkan báyìí a máa gbomige lójú wọn á dàbí pé bàbá wọn ti ṣe kí ni ó ti ṣe nǹkan ìtìjú ṣùgbọ́n lórí ètò gangan fún ti tòní ètò yìí gangan ariwo pé púpọ̀ nínú bí ó ti ń fa ìṣubú ìdílé àárín àwọn obìnrin gangan ló wọ́pọ̀ sí jù ìdí gan ni ti àfimú kókó ọ̀rọ̀ yìí wá sí etí ìgbọ̀yìn ní lọ́sàn tòní bó tilẹ̀ jẹ́ pé mo ti ní àlejò pàtàkì ní yàrá agbára fún ti tòní tí wọ́n máa bá wa ṣe àlàyé ẹ̀ dáadáa lọ́rin kìnìún ohun tí ó ń ṣe okùnfà nínú ìdílé ẹ̀yìn ipa tí ẹ̀rọ ayélujára ìtàkùn ayélujára social media tó ń kó ṣùgbọ́n kó tó di wípé a máa gbé àlejò wa wọlé a ti kàn sí àwọn ará ìgboro láti gbọ́ èròǹgbà tiwọn lórí ọ̀rọ̀ yìí ojú tí wọ́n fi wò ó ìyà tó kọ sí wọn kí n tó gbé àlejò mi wọlé lórí ètò tòní ẹ já dókè lọ́nà ka gbọ́ nǹkan tí àwọn ará ilé sọ nípa kókó ọ̀rọ̀ yìí gan
1: ó ti jẹ jáde lórí àkòrí ti ọ̀sẹ̀ yìí fún ètò àwọn obìnrin tó sọ pé kí ni èrèdí tí ìfẹ́ ìgbárọ̀ fi ń dínkù tàbí di tútù láàrin lọ́kọláya ni àwọn aráàlú ti fi èròǹgbà wọn lé lórí lónípòjúpọ̀ ọ̀nà tí ó gbà kọjú sí wọn arákùnrin kan fi èrò ọkàn rẹ̀ léde lórí kókó ọ̀rọ̀ yìí tí ó sì jẹ́ kó di mímọ̀ àwọn ohun tí ó jẹ́ ìpilẹ̀ṣẹ̀ okùnfà kókó ọ̀rọ̀ náà.
2: Èrèdí tí ìfẹ́ àárọ̀ fi máa ń dínkù tàbí di tútù lọ́jọ́ alẹ́ láàrin lọ́kọláya ó pín sí oríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n ọ̀nà tí máa sọ̀rọ̀ nípa ìjù ní ìpínlẹ̀ ìfẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà láàrin àwọn ọkùnrin ẹlòmíràn ìfẹ́ ìrí obìnrin yẹn bóbìnrin yẹn ṣe rí àti àwọn ohun tí a fojú rí mìíràn òun ló máa ń fa ọkùnrin ṣùgbọ́n ní tọ̀dọ̀ tóbìnrin ó lè ṣe ẹwà náà bá ṣe sọ náà ní tòkù tóbìnrin yẹn náà àti pé ohun tí ọkùnrin yẹn ní àbí ẹni tókùnrin yẹn jẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ìfẹ́ tí a bá dẹ̀ ti kọ́ lórí pé ohun tí a fojú rí àbí ohun tí a rò pé ẹnìyẹn jẹ́ irú àwọn ìfẹ́ bẹ́ẹ̀ yẹn lákòókò tí ohun tó fà wá mọ́ wọn.

0: oríṣiríṣi ọ̀nà ni ó ti jẹ jáde lórí àkòrí ti ọ̀sẹ̀ yìí fún ètò àwọn obìnrin. Èyí tó sọ pé ipa wo ni social media ń kó nínú ìdúróore àti ìṣubú ìgbéyàwó ni àwọn ará ìlú ti fi èròngbà wọn lédelé lórí lọ́nà tó gbà kọjú sí olúkúlùkù wọn. Yorùbá bọ̀ wọ́n ní ohun tí ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn èyí tí ó mú kí arákùnrin kan fi èrò rẹ̀ léde lórí kókó ọ̀rọ̀ yìí tó sì ṣàlàyé ọ̀nà tí ọ̀rọ̀ náà gbà kọjú sí.
1: Social media kó ipa púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ní ìgbésí ayé wa lóde òní ṣùgbọ́n tí a kò bá lò dáadáa ó tún lè di ohun tí ó ń ba ìgbéyàwó àbí ilé jẹ́. Ara àwọn ìdúróore tí social media máa ń ṣe ni pé ó máa ń mú kí ìbánisọ̀rọ̀ kó rọrùn láàrin lọ́kọ àti láyà. Bó tilẹ̀ wà lọ́nà jìnnì eré wọ́n lè ríra wọn nípasẹ̀ fíṣe fídíò bó dẹ̀ ṣe voice call ni wọ́n lè bára wọn sọ̀rọ̀. Ó dẹ̀ mú kí ìfẹ́ àti ìbáṣepọ̀ láàrin tọkọtaya kó dàgbà pé a fífi ránṣẹ́ ọ̀rọ̀ ìfẹ́ àwọn àwòrán àwọn fídíò tó máa ń jẹ́ kí ìfẹ́ kó túbọ̀ dùn sí ká máa fi han ara wa. Ibẹ̀ la ti máa rí pé ilé ìmọ̀ tó máa jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ sí bá ṣe ń fẹ́ ni sí. Ara àwọn àǹfààní náà ni ó tẹ̀ tó fúnyàn ní àǹfààní láti kó ẹ̀kọ́ bóyá nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní wo àwọn ìgbéyàwó mìíràn bó ṣe ń ṣe ohun tí wọ́n gbé sí online tó jẹ́ kí gbogbo àwọn nǹkan tó máa ń jẹ́ kí ìgbéyàwó kó lárinrin kó ládùn táwa náà bẹ̀rẹ̀ sí ní wo tá à ń ṣe nílé wa. Ó máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ó dẹ̀ lè mú kí tọkọtaya máa ṣe ohun púpọ̀ pọ̀ papọ̀. Inú àwọn mìíràn báyìí wọ́n máa inú ẹ̀ náà ni inú ẹ̀ náà ti ní joint account ọ̀rọ̀ social media náà ló gba wá. Bó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní náà ló tún wá ní àwọn ibi tí ò dáa sí. Ó dẹ̀ ti mú kó rọrùn láti ṣí ilẹ̀kùn sí ìbáṣepọ̀ àjèjì. A rí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà torí lórí ẹ̀rọ ìléwọ́ yìí ni ó ti di pé ìyàwó ilé mi á bẹ̀rẹ̀ sí ní máa bá ọkùnrin mi sọ̀rọ̀ níta. Àbóyá ọkùnrin yẹn sọ pé àwọn máa lẹ́wà ọkọ tó di pé ó mọ̀ bó ṣe ṣẹlẹ̀ náà lápá ọ̀dọ̀ obìnrin náà ló ṣẹlẹ̀ sápá ọ̀dọ̀ ọkùnrin pé ọkùnrin nípasẹ̀ social media á bẹ̀rẹ̀ sí ní máa bá ẹlòmíì sọ̀rọ̀ ká tó wí ká tó mọ̀ á di pé ọkùnrin ò sí lára ìyàwó ẹ̀ mọ́. Ó dẹ̀ tún máa ń fa ìfirawéra nítorí pọ̀lọpọ̀lọpọ̀ ìgbà ìfiwéra yìí máa ń da lérú lọ́pọ̀lọpọ̀ bóyá ohun tí a rí níyàn lára rí pé àwọn ọkọ àti ìyàwó kan wọ́n ní wọ́n ṣe ń ṣe tí ó dẹ̀ wá wu bóyá ìyàwó àfọkàn yẹn tó náà bẹ̀rẹ̀ sí ni pé dandandan o kọkàn náà máa ṣe bẹ́ẹ̀ bóyá ọkọ yẹn ó wá yẹ̀yàn tí ò lè ṣe á di wàhálà. Ó dẹ̀ máa ń gba àkókò náà lọ́wọ́ tọkọtaya tó bá jẹ́ àwọn tó pé gbogbo ti àárọ̀ títí dalẹ́ wọ́n lè jókòó ti fóònù kan máa ráàyè ti ọkọ kan máa ráàyè ti ìyàwó kan máa ráàyè ti ilé gan kó jẹ́ orí fóònù yẹn náà ṣàṣà wà ṣáá ni èyí tó yẹ bí ìgbà tó yẹ kán ṣiṣẹ́ ilé tó yẹ kó orí fóònù náà ni ìgbà tó yẹ kán dáná tí wọ́n yẹ kó orí fóònù náà ni. So ọ̀pọ̀lọpọ̀ irú àwọn kan bá wọ̀nyí ó lè da ilé rú ó máa ń fa ìjà bí àríyànjiyàn. Irú àwọn nǹkan míì bíi pé kéèyàn máa rí àwọn nǹkan kan tí ò yẹ kó rí lórí fóònù ẹlòmíràn àti tí ò yẹ kó rí lórí fóònù ìyàwó ẹ̀ kó máa rí lórí ẹ̀ ó lè di ohun tó máa fa ìjà àti àríyànjiyàn tó lágbára. Ó lè ba ìkọ̀kọ̀ àti ọlá ìgbéyàwó jẹ́ ó máa ń bà á jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó mìíràn àbọ́kọ mìíràn jẹ́ pé kí nǹkan tó ṣẹlẹ̀ lábẹ́ ilé wọn báyìí wọ́n ti gbé sí online kí ilé tó ṣẹlẹ̀ bóyá wọ́n kàn tiẹ̀ ní ìjà àti ní àbí kíní kan wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní gbé sí online tí gbogbo èèyàn ti mọ̀ pé nǹkan lọ ń lé wọn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni ṣubú

0: náà kò ní mọ irú ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ tóun lè gbé ní orí social media tá à ń sọ yìí. Ọ̀rọ̀ pọnpọ̀ ni ò dára, ọ̀pọ̀ pọnpọ̀ tó yẹ pé nǹkan ìríra ló wà bẹ̀. Wọ́n rí obìnrin ní bọ́ ṣe máa múra aṣọ ló wà ṣe tó máa wọ̀. Ọ̀rọ̀ pẹ́lẹ́bí máa sọ gan ọ̀rọ̀ owó nírú ọ̀rọ̀ tó yẹ kéèyàn máa sọ téèyàn tẹ̀lé sí láàrin àwùjọ. Ṣùgbọ́n ẹlòmíín á kàn sọ̀rọ̀ táwọn èèyàn sọ pé irú ọ̀rọ̀ owó ló sọ yìí tí ọ̀rọ̀ tí ò bójúmu rárá. Tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin mẹ́wàá lè kú èrò pé bá ṣe ṣe lórí sóṣù ìgbà tó bá rí obìnrin ẹlẹgbẹ́ bó ṣe múra bó ṣe ṣe lórí sóṣù ìgbà ìbárògbọ́ kankan kan gidi ní. Ṣùgbọ́n tó kó tó bá lọ dánwò nínú ilé ó máa fa wàhálà bá ìdílé yẹn. Wọ́n máa mú ìfàsẹ́yìn bá àtọ ọkàn àtìyàwó àwọn ọmọ gan. So èèyàn gbọ́dọ̀ ṣọ́ra iṣẹ́ gbọ̀kàn tàbá ó rí lórí sóṣù ìdá iṣẹ́ gbogbo láàyè ló lè jẹ́ ẹ̀kọ́ ta gbọ́dọ̀ gbà ta lè tẹ̀lé.
1: Arákùnrin mìíràn ṣàlàyé nípa ọ̀nà tí kòkòrò náà gbà kọjú sí tí ó sì wá fi àwọn àpẹẹrẹ gbé lẹ́sẹ̀.
2: Social media ó máa kó ipa púpọ̀ púpọ̀ nínú ìdúróore àti ìṣubú ìgbéyàwó. Nípa àwọn máre tọ̀ wọ́n tún máa ń ṣe àwọn kankan tó pé wọ́n máa fi ń ṣeré nínú social media tó pé ibi tí ó yẹ kí ọkọ àti ìyàwó tó yẹ kí wọ́n ṣe dáadáa síra wọn a máa ń sábà rí wò ní social media. Ìgbà míì bó ṣe yẹ kí ọkọ ṣe sí aya àbí ní pé aya náà kò ṣe sí ọkọ tó lè mú inú ilé dúró gbogbo ẹ̀ náà la máa ń wò. Èmi tún wà nípa ìdàkejì ẹ̀wẹ̀ tó máa ń jẹ́ ìṣubú fún ìdílé lọ́nà báwo. Ọ̀nà kíní ni pé nípa ìwòkúwò tí a máa ń wò nínú social media. Àwọn míì wà tó jẹ́ pé ibi kan tó jẹ́ pé wọ́n aṣọ ìwọ̀kiwọ̀ wọ́n máa ṣọ ara wọn sílẹ̀. Ìyẹn ni ìyàwó mi máa wò nínú ilé táwọn èèpẹ ilé máa dára fún un. Ní bàbá yìí ọkọ ò dẹ̀ fẹ́ràn ẹ̀ òun á máa wá wọ́wọ́ ìwọ̀kuwọ̀ torí nínú social media tí ẹ̀ kú rí bẹ́ẹ̀ òun ló máa da lérú. Ìgbà míì ni ọkọ máa sọ pé ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ń wọ̀kuwọ̀ yìí bí ó ṣe inú social media ló ti rí. Ẹ wo lágbájá inú social media mo ti rí ẹ̀rí bó ṣe mẹ̀kẹ́ ẹ̀rí bó ṣe ṣe gbá ẹ̀rí bó ṣe ṣàwo. Ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ ká apply yẹn wá sínú ìgbéyà

0: wo.
1: Ẹ̀wẹ̀ bákan náà ni arábìnrin kan náà fi ohun rẹ̀ léde lórí àkóbá àti ire èyí tí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ti ṣàbápàdé lórí ìtàkùn ayélujára èyí tí a mọ̀ sí social media.
2: Social media jẹ́ ibi tí a ti lè kọ́ ẹ̀kọ́ gidi àbí búburú níbi bẹ̀. Ó jẹ́ ká mọ ohun tó da yàtọ̀ sí ohun tí ò da nínú social media. Fún àpẹẹrẹ fún nínú ipa ìgbéyàwó. Fún àpẹẹrẹ ni pé tí a bá ti rí ọ̀rẹ́ wa nínú social media tó ń ya selfie, tó ń wọ aṣọ tó da, tó ń ṣe àwọn nǹkan tó da, tí a dẹ̀ mọ ibi tó ti rí àwọn owó tó fi ń ṣe àwọn nǹkan tó ń ṣe yẹn, àwa náà a dẹ̀ wà, a dẹ̀ máa sọ pé bàbá alágbájá mo rí ọ̀rẹ́ mi tó ń ṣe nǹkan bí eléyìí, èmi náà fẹ́ máa ṣe. Ó máa ń jẹ́ kí ayé àwa ọ̀pọ̀lọpọ̀ míì kó ti bẹ̀bàjẹ́. Bẹ́ẹ̀ náà ni social media náà ó dẹ̀ máa ń kọ́ wa bí a ṣe máa ní ìgbésí ayé wa tó jẹ́ pé kò ní sí ìdààmú.
1: Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn aráàlú ti fi èròǹgbà wọn léde lórí kókó ọ̀rọ̀ yìí, kò ì tíì sí ìfẹnukò lórí ipa tí social media ń kó nínú ìdúró oore àti ìṣubú ìgbéyàwó, èyí tó sì mú kí àríwísí ń tẹ̀síwájú sí i lórí ọ̀rọ̀ náà. Olúwanifẹ̀mí Adésèkò ló ń jábọ̀ lórí ètò àwọn obìnrin.

0: rárá. Nítorí pé nírú ìgbà ti wa e ti o ti si irú nkan bẹ yen kan sise dédé. Ṣùgbọ́n ti social media ti a nso yi o alebu to wa nbe po. Nítorí pé àwọn tó jẹ́ ọ̀dọ́mọbìnrin ní ayé ìsìn tán bá ti gbé ẹ̀rọ yẹn tán gbé dání tán wò nǹkan tán rí níbẹ̀ ò ní wọ́n á máa tẹ̀lé wọ́n gba ẹ̀kọ́ ilé mọ́ èyí tí àwa òbí wọn tí àwa ti là kọjá tó jẹ́ pé ibi tí àwa ṣubú sí tó jẹ́ ibi dáadáa ẹ̀rọ ayélujára yẹn ò ní wọ́n ń tẹ̀lé àlébù bẹ́ pọ̀ o ní kú bí pé kán máa wò ó ẹni tó wọ aṣọ ìhòhò káwọn náà kán máa rìn ìhòhò kán wọ ṣòkòtò kán gbé sísàlẹ̀ kí dodo wà níta kán mú wà níta oríṣiríṣi ìwọ̀nyẹn òun là ń rí nígboro ní kán múra wọn kán máa bára wọn sùn wọn ní ojú tì mọ́ kò sí ojú títì mọ́ kán máa bára wọn sùn wọn ọmọ ta gbangba wọn ọmọ bóyá ìyá wọn wà ń bẹ àbí bàbá wọn wà ń bẹ ẹ lè bá wọn sọrọ kan gbọ nǹkan rí yẹn gan ò ní wọn máa tẹlé tó dẹ jẹ pé ó ń ṣe okùnfà búburú sí ọjọ iwájú.
1: Ó dà màmá ẹ ṣeun gan ni nínú ọ̀rọ̀ yín mo rí nǹkan kan fà jáde ńbẹ ẹni púpọ̀ nínú àwọn ọ̀dọ́ ayé òde òní ẹni wọn ò tẹ̀lé àwọn ìmọ̀ràn àbí
2: tí
1: wọn ò gba ẹ̀kọ́ ilé mọ́ tí àwọn òbí wọn ń kọ́ wọn nǹkan tí wọ́n ń rí lórí ẹ̀rọ ayélujára yẹn ni púpọ̀ nínú wọn ń tẹ̀lé olúwa fẹ́ jẹ́ kí n béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín ìpele wo gan ló yẹ kí ọmọ wà kí wọ́n tó gbé ẹ̀rọ ìléwọ́ ìlé lọ́wọ́ bí ọmọ ọdún mélòó ló yẹ kí ọmọ jẹ́ ìbáṣokùnrin ìbájọ́bìnrin.

0: wa yarin o wa ni eyin obirin submit submission o ni e teriba fun oko yin opolopo obirin o be teriba ni le se ndaru e de ma je teyin o ko mo ju kekere bayi lo e value their ego obirin to ba ti reja ti massage ego oko e ko wo oko e sososo a olowo ori mi akani oko lagbaja oko mi ko daruko e mo ale nobody ko kan ti e mo ko value o appreciate you ele pe oko e o fori se o foro se o ti e appreciate e but to ba re to appreciate e nta to ba be wole so e obirin to ba mo ko fe gbadun oko fe gbadun omo ko ko bo se teriba yo obirin to ba le teriba o le ri towo okunrin gbatara o o dabo
1: o da eshun goni fun idasi todo ti yan ja tu gbole na
2: ire ti wole o hello
1: ebe
2: kasan o
1: eshun
2: Olùṣẹ́gun Paul Akimare láti Lẹ́kún Ọ̀dà ló sọ̀rọ̀.
1: À ń gbọ́ yín.
2: Màmá wa ti sọ gbogbo ọ̀rọ̀ tán. Wọ́n ní ṣe ọ̀rọ̀ sọ. Kẹ́rí social media. Ó ti ba yí àwọn ọmọbìnrin àtọkùnrin sìn jẹ́ beyond control. In fact, Ọlọ́run nìkan ló lè ṣàtúnṣe rẹ̀ báyìí.
1: O da a nlo nbi oyin le lo be ba lanfani egbiyanju e ki e pe pada 0055511110 tabi 0706771822 elu e ti wole o
0: elu e ku eto
1: e seun lu anonto
0: ejo mo ni ki bare so lori social media yen dm o lati bo so lo so share social media afi ako it has come to stay social media o de ba yi anybody je Jẹ́ tó bá gbé lẹ́ka iye tó ń bàjẹ́ lọ. Ṣé rí social media ní tó bá fẹ́ lò fún ni o? Bó o ṣe máa rí nǹkan tá a bá yí ẹ̀ ṣe tá a tọ́ bí ẹ̀ ṣe tó lè kọ́pì ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ìta bàjẹ́. Ṣùgbọ́n wọ́n ni wà wá ronú ara ẹ wípé ètí èmi ń wò ní social media ṣé mo fẹ́ fi tó ayé ara mi ṣe ni. Àmọ́ yẹn lómi bẹ́ẹ̀ pé ọgbọ́n tó ń lò pẹ̀lú ọkọ ẹ̀ lónìí lọ́gbọ́n Ọlọ́run orí àwọn èèyàn tó ọ̀dọ̀ àwọn èèyàn tó bẹ̀rù Ọlọ́run social media ló ti kọ́. Tó jẹ́ gbòǹgbò ògbọ́n débẹ̀ ẹlòmí ìbẹ̀rẹ̀ tó lò tó fi dalé ara ẹ̀rú orí social media náà ló ti mú social media come to stay kò dẹ̀ tí bó ṣe fẹ́ẹ́ tẹ̀síwájú ní ìsìn tí wà ní ti social media bó ìwọ ni kò ṣí ọpọlọ ẹlẹ̀ pé kí ni mo fẹ́ mú social media ṣé ìta tún lèmi ṣe táà tún náà mi ṣe ni àbí ìta bàjẹ́ ó dàbọ̀.
1: Ẹ ṣeun gan ni fún ìdásí tọ̀dọ̀ ti yín màmá arákùnrin tí wọ́n pè kẹ́yìn kílẹ̀ ti rí ọ̀rọ̀ wọn sí wọ́n ní social media wọ́n ní it has come to stay wọ́n ní kì í ṣe pé ó fẹ́ báyé ẹnikẹ́ni jẹ́ wọ́n ní ipa tí olúkálukú bá fẹ́ lò ó sí ló máa ṣe àfihàn ara ẹ̀ nínú ayé ara ẹni kílẹ̀ ti rí ọ̀rọ̀ yẹn sí.
3: Bẹ́ẹ̀ni olóòtú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn òótọ́ ni oníkálukú wọ́n ní aláàtiṣe ló ń mà ti ṣe ara ẹ̀ ibi dáadáa tó bá ti wà ń bẹ̀ òun ni kí ẹni tó bá fẹ́ mu lò kó mu lò èèyàn tó bá ti fẹ́ kí ilé ara ẹ̀ kó tú tó fẹ́ kí ti ẹ̀ kó òun ló máa mú other side tí ò dá nínú ẹ̀.
1: ọ̀dà ẹ̀já gbèpè náà ẹ̀lú ẹ̀ ti wọlé o.
2: hello
4: hello
2: hello olùṣọ́ àgùntàn paul akimade láti ilẹ̀kùn ló pè padà.
1: ọ̀dà
2: ṣe rí ọ̀rọ̀ tí ọba tó sọ kẹ́yìn yẹn sọ ó dára bọ̀ kò ṣe tẹ̀lé ṣe rí ní apáde kan àwọn ibi tí social media tó wà fẹ́ẹ̀t out of 100% ó pọ̀ ju ibi tí ọ̀fẹ́ ti lọ. Ẹ jẹ́ ká wo bí eléyìí. Àwọn tó mú social media yẹn lò gẹ́gẹ́ bó ṣe ẹ̀kọ́ lò ó wọ́n fi ń jẹ́ ọlọ́rọ̀ wọ́n fi ń jẹ́ ènìyàn lónìí wọ́n fi ń jẹ́ ènìyàn pàtàkì. But àwọn ọmọ ìsìn wọ́n ń gbẹ́jẹ́ ká gbọ́ sí ṣáìdì àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí program ibẹ̀ ṣe gbé kalẹ̀ bó ṣe ká jíjá sí nìyẹn àwọn ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin side effect social media ó ti affect life sí wọn bẹ́ẹ̀ni physically spiritually materially bí fún kan morally kan ṣe kò sí kankan tó wà lọ́pọ̀lọ́ wọn mọ́ ju aṣọ ní òwò kan ní òwò kan ṣe afẹ́ yí ayé kan gbìnà kan ṣíralẹ̀ gẹ́gẹ́ bí màmá wọn ti sọ́lẹ̀ kan yẹn oríṣiríṣi tí ò da side effect social media ó ti affect àwọn ọ̀dọ́ yẹn in fact ṣẹ́rí ẹjẹ́ sọ kankan fún yín àti rí nkankan o wọ́n ṣẹ̀ṣẹ̀ fi bẹ̀rẹ̀ fíìmù ni o wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ya fíìmù lọ́wọ́ ni tó bá tó stage kan apá social media gan kò ní ka mọ́ nítorí níbi tó bá yí àwọn yẹn jẹ́ dé but àwọn àgbàlagbà tó ti mà ṣúọ̀ tó ní ilé iṣẹ́ dáadáa fẹ́ẹ́ mọ̀ bí tó ń lọ àwọn ló mú lò wọ́n ọ̀dẹ̀ pọ̀ wọ́n ọ̀pọ̀ lórí social media àwọn ọ̀dọ́ wọn yẹn ló sábà lò jù ṣé mi àgbàlagbà bá ṣe ṣé mi mọ ibi tí mo fẹ́ dorí facebook kan ṣé mi ni màá ní mo fẹ́ lọ́ọ́ máa ṣe tí ò dá mẹ́ but àwọn kékeré wọn yẹn ọpọlọ tó wà lórí wọn láwọn youth yẹn ó kọjá àgbàlagbà ẹjọ 50-60 years lọ so àwọn ló mú lò àwọn ló dẹ̀ ń lò nílòkulò ẹ ṣe o.
1: Oda Oluṣọ́àgùntàn e ṣeun gan ni fun idasi todo ti yin mama lori ka to tun gbe pe lori oro ti baba wa ti won pe wole so e mo ti erin kankan nje sile mo pe elomi awo t'Olorun da mo o te l'orun tele ṣugbọn lori ero aye lugara yi awon organic cream o sirisi to polowo lo eleyi ka wo e ko se si cream 70,000 100,000 150 obirin mi irun 1 million wo ton fi ra le ile oko won wa ni ni ako won ma fitina oko won body cream mi ti tan o kini kan ti tan o obirin mi ipara lasan to nlo ti ki se pe boyo Olorun de ti ran lowo debe o ra ile ile ko wa ni je kun gan la kojo ko ni je kokon gan ni akojo ate sugbon obirin to pe Olorun ti ke won daada won ti to pe bi okan won gan ti le fun lowo fun won lowo won ma se itoju ara won sugbon obirin mi awon mo awon odogun lawon ilewe e ri odo mi odo tun lo lewe mi e wo cream ti mi lo gogo ju won ti jo legbe mo wo pe lawon mo to e kon value awo ti Olorun fun won wa boda nu won se awon oro won yi kile ti ri si
3: e se olotu gẹgẹ bi mo se so lekan yen mo ni ebere kan awon odo kan to le ko to ye kan fun won ni set yi o boya won fun won ni dan lekan won won gbo ni ti a ba wo orisirisi igbeyawo to nse laye ede sin imi osu meta won ti fonka imi osu mefa won ti fonka oro lori social media e na ni o ohun lo fa won be ni gbogbo eko to fun won gba tinu mi ni mo fe se oko ati awon fe ra won sile obirin a gan pa pe ajo ni le na ni la ni atijo ti okunrin ati obirin ton ba pade sister brother la ma pe ra wa laye isin ba yen oruko ton da mora won lori yen ohun lo ma ba won denu ile by that ile atuka awo abaje
1: esun eja gbepo na pe yen ko lora won elo e ti wole o
0: hello
1: hello e kasan
0: oluwa fe mi lo soro seri in kakan wa mi academics o ma pe ni objectivity seri teyan ba n dissect issue kì í ṣe káwá mú bébì ká tú ìwé ìdí bafin water mo sọ òdè dúró lórí ẹ ṣe rí social media even iṣẹ ìrìnṣẹ láyé ìsìn tó bá lò nílò social media you will be seriously backward as a minister of God kò sí bó ṣe fẹ ṣe pastor kúmúyì ni ò engage social media àbádé bóyá àbòlúkọyà àbòyédépò kò sí ministry of you must engage social media into fair lo fun ni mata seri ma de ro ijoba wa kan jo nitori olohun seri ilu wa ama ba le omo lile ori wa nigeria iwure de po la wa ti igboran te be ti fenu won na ma nse kan jo kan ba wa se miss that anything te ba ti mo pe ko wa what why ko le mu society wa da ko le mu le duro tawon eyan se ni social media kan jọ for God's sake kan ba wa track won da kan sofin kan ba ma mo eyan bi melo kan ta fi won jofin we are going to sanitize our social media space nkan to ni tumo nikan la ma ri ni space social media wa Nigeria ki joba ba wa se yen because if not awon kan wa je pe social media yen isukan gbe won kale láti lọ tàwọn èèyàn jẹ kán báyé wọn jẹ ni ó dàbọ.
1: Ẹ ṣeun gan ni fún ìdásí tọ̀dọ̀ ti yẹn ṣeun gan yọrí pé olóhun tó fẹ́.
4: Tí mo fẹ́ bèèrè lọ́wọ́ màmá wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ẹnìkejì mi ti ń ṣàlàyé bọ̀ látẹ̀kan mo dẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ màmá wa náà fún àwọn ọ̀rọ̀ ọlọ́pọlọ àwọn ọ̀rọ̀ làákàyè fún àwọn ìṣíníníyè tí ẹ ti fún wa látàárọ̀ ọ̀rọ̀ tí mo wá fẹ́ bèèrè lórí àwọn ọmọ tẹ́ pé nítorí ọ̀rọ̀ social media wọ́n to fit in to belong láti lè bá àgbà mú wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe ohun tí kò yẹ kán ṣe ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà nǹkan yìí orí àwọ̀ òbí ló ṣẹlẹ̀ lórí ẹ máa woru ọmọ tó yẹ kó ṣe ń dàgbà bọ̀ nǹkan kékeré kò tí ìṣẹ̀lẹ̀ ta ìṣẹ̀lẹ̀ wa sọ pé lọ́wọ́ báwọn ẹgbẹ́ ṣe ń ṣe lórí social media lọ́wọ́ bọ́ yẹn ṣe lórí social media kọ́ ọmọ múra irú ìmúra wo ló mú yìí lọ́wọ́ bọ́ yẹn ṣe lórí social media irú àwọn èèyàn bíi eléyìí àwa ìyá tí ọ̀rọ̀ yìí ṣẹ́ sí lápá kí ni ìyànjú tí ẹ fẹ́ gbà wá láti lè máa jẹ́ kí ayé àwọn ọmọ yẹn kó bàjẹ́ àti wípé irú ìyá bẹ́ẹ̀ ti mọ̀ pé ibì kan náà lòun náà ti bá ilé ayé rẹ̀ dé irú ayé tó ti ìgbésí ayé tó gbé tí òwú ni tó wo àwọn èèyàn tí ò wo fúnra rẹ̀ gan tí kò fi ní jẹ́ kí àwọn ọmọ yìí kó tọ ìpasẹ̀ ẹjọ́ ẹ bá wa ṣàlàyé nípa ọ̀rọ̀ náà.
3: ese olotun olorun aran gbogbo awo obi lowo iru iya be nkan to n se un lo ni ki omo yen ma se ko tun ma ko so ni pe awa ija ti ti ani eko e je ka tubo ma ko awon omo won yin pe in toju won la si won yin o n ba ye eni je lojo ale ni omo to n bora laaro kutu yi bayi bawo ni ago ara e se ma ri nigba to ba nsumo 30 40 50 a ri pe orisirisi aisan lo wa nta afowo fa lo po ju ninu e nitori na awon omo won yen je ka tubo ma ko won ka ma fi oro olohun bo won ni gbogbo igba ka ma si fun won bayi ni ko ti se bayi ni ko ti se omo to n jade lakata e to si omu sile to si dodo sile to so pe ma pe ma idea se iya niyan be ni to ba di ola abi iya to wo sokoto iya lele to wo sokoto na to si omu sile ile expect ki omo se olorun ko ran wa lowo
1: ami o de ara se mama ja gbe pe na elo e ti wole
0: hello
1: hello e ka san
0: eh se ma olusago to lo pe pada lati lekun baba e bo se pe pada to se so o seri o se se so toro bayi ni o toro de ka ma so un seri social media yi se a le panu lo to ni ko so ko ko si ta fe se si aye lu kara la pe o ti spread around the world gbogbo ebe ti mo iwulo e but because so ti awon obi le se bayi to save the grace ni pe omo ti o ba ti toju bo kon ma be phone ni lowo gege bo ti mama wa so yin e ka wo be try ah ibaje na fi ka omo won na won ni ta fi n komo o wa le rekesan ah omo ti o ti wo university secondary school e ti gbe phone ni lowo o ti tete kute o ti koja bi to ye kokoja e won ni ka mama se ku se wa se ku se in to wa ninu brain won o ti koja bi ti awa foju si o ri social media number ti n ko gugu no gugu ko to se won yen inu brain no de store si o de si da tele restore brain yen pada until si emi olorun ba dide ba sa ko so na ya mo won yen tori se ku se no fin se so obi owo obi lo ti wa to bi ba koko handu ibi ti o ma so yen ko ma gbe phone la mo yen lowo mo bo atomo de ti gbe lowo ko lo
1: e seun asirimu ninu oro yen mo binu akoko ti ko wa ni papamora ni e mo binu ni le gbe ipe kokon mo gbogbo eyin te ye pe e n gbiyanju ati ipe wole sori eto awo obirin e seun gan ni amoriri yin ibi te tin ri owo te mu te fin ra kade te fin pe wole koni ton be apo yin oni gbe owo yin koni kan isale apo ba si ko sale apo na owo lo ma bu jade e seun se gan ni te darapo mo wa lori eto awo obirin fun titun ni mama wa iranse olorun oluwa ti lẹyin oluwa fun laya esun esun gan ni wipe ape yin e de jewa lori eto awo obirin alero pe ta ba tupin lojo mi ma jewa o de esun esun gan ni eyan ara ile te darapo mo wa lori eto awo obirin fun ti ose yi mo lero pe e ti ri ogbon kan tabi omi mu ju gbogbo e lo ona ti o ba n gba fi ko ipa ire ninu aye wa oni ke je ka ma tele lori itakun aye lu jara awon ile to ba je pe le sakoba fun wa e je ka yago fun titi di ojo mi jo ta tun ma pade lori akotun eto yi loruko olotu eto yi Mugisola Oladele ati loruko enikeji mi tajo mu itan wa se ti gbo yin
4: Oluwa ni Femi Adeseko
1: oda ati loruko olowo botini mi Yusuf ati loruko emi omo yin ololufe yin ayo yin ore yin aburo yin blessing aroke lo kin pe ojo mejo loda lori akotun eto awo obirin ti tedigba na ko ati mi ateyin ayo ati alafia ni ki a fi pade to ba ni okun te fe ba mi so leyin ti o number mi re 0702509 2882 lekan si 0702509 2882 odabo otu digba kan na

0: ẹ ṣe orúkọ yẹn àti gbogbo ilẹ̀ ti pé.
1: Ẹ̀rẹ̀ pa àwọn ojú láti àkúrẹ́.
0: Mo ń gbọ́ yín.
1: Ọ̀gá mi lé mú tẹ̀fẹ́ sọ̀rọ̀ sí ti mi. Torí ọ̀rọ̀ tó sọ nípa Commissioner for Education gbàtàn ọ́ ń yàn wọ́n sípò. Ó yẹ kó lè bá ọ̀gá yẹn sùn sọ̀rọ̀. Torí wọ́n ti lórúkọ tó bá a ní gbogbo ibi tó ń lọ.
0: Hello.
1: Commissioner wọn bá fẹ́ ba orúkọ wọn jẹ́. Kò sóhun tó burú tó bá kọ̀wé láti fipò yẹn lẹ̀. Tó bá di wípé gbogbo ohun tó yẹ kó ṣe lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn tó lè jẹ́ owó nítorí ti ṣàbójútó. Kí wọn ìjọba ò fún wọn láyè láti lè ṣe ojúṣe bó ti tó àti bó ti yẹ kó jẹ́ kó jẹ́ kó jẹ́ owó ọ̀sùn. Wọ́n ń gbà ló yẹ kó jẹ mọ́lẹ̀ fún tọ́kọ̀ fẹ́ ti kò lẹ̀. Wọ́n ní pé wọn dárúkọ kọmíṣọ́nà ẹ̀ tó wọ́n bá wọn ṣe ìpàdé. Ó ní pé kọmíṣọ́nà yẹn ti ta ipá àti agbára ẹ̀ lábẹ́lẹ̀. Ṣùgbọ́n tó dábẹ́ ní pé ìjọba òbí ti wọ́n rò. Bọ́ làwọn ọmọ ọ̀dọ́ ti tó bá rí dé ilé ìwọ̀n làwọn á ní ìpín. Ẹ kúrò ètò ẹ ṣe.
0: Ẹ ṣeun fún èrò tìyín. Hello.
2: Hello, sir.
0: Ẹ kúrò lẹ o.
2: Mr. Tayo láti ọ̀wọ̀.
0: Ò ń gbọ́ yín.
2: Ọlọ́run má jẹ́ kí òun ṣe ní ayé wà. Ọ̀dẹ̀ ju òkú sí èmi yìí. Ìgbà tí University Federal Hospital bí education mẹ́ta àkùgbá àgàgún olùṣègùn àgàgún àti UNIMED tí bàbá èdè ń gba burúkú owó burúkú tó dẹ̀rù ba òṣì tó ń gbà lóòdó state ẹ̀jọ̀ kí ló ti ń ṣe owó yẹn ó yẹ máa ní pòfẹ́sọ̀ tẹ́lẹ̀gbẹ́ wà yẹn ó ti sọ̀rọ̀ tiẹ̀ ó wà kùsáwà wa òbí. Kì í ṣe gbogbo wa gẹ́gẹ́ bí ọ̀tí ibi ìsàgbéga sọ la lówó láti rán ọmọ wa lọ òkè òkun. Àwa tálékàtà lówó láti rán ọmọ wa lọ òkè òkun ṣé ọmọ wa ò ní kàwé ní Nàìjíríà ni. Pẹ̀lú òbítíbitì ìyà tí òbí ń jẹ ní Ondo State láti tọ́ ọmọ lọ skool owó lápò èèyàn míì civil servant ni kò rán oúnjẹ jẹ agbálóòní ọlọ́ba jẹ́ kí èèyàn gbàgbà fún lóòní fi tọ́mọ owó lé ádìo àti gbogbo ẹ̀. Ẹjọ́ kí ni ipa òbí kì í ṣe pa òbí ẹ fẹ́ pa òbí ni nígbà tó jẹ́ pé a ní gọ́ọ̀nà tó wà bẹ̀ òun gba owó Tinubu lòun fún lówó kí ló fi ń ṣe kí ni kábí àwọn ọba wà bẹ̀. Kẹ́rí nǹkan tí àwọn eléyìí ń ṣe kì í ṣe bí wọn kì í ṣe bí wọn nítorí pé ọ̀hún lé ẹ̀mí ọlọ́run ọ̀ní àòjìnlẹ̀ nítorí pé kò sẹ́lẹ̀ tó kọ̀ọ̀rọ̀ ilé ayé kọ̀ọ̀rọ̀ ìyàwó nìkan náà lépa tó bá dọ̀rùn. Wọ́n mọ̀ pé bóyá ọlọ́run ní ìdúró ọlọ́run ni. Èso ti kọmíṣọ́nà Ajibẹ́fu kì í jẹ bí ẹ kò rí sí èèyàn tí wọ́n gbó jẹ fún pé kó wá jẹun ẹ wá ní kí tí ìjọba ọba wo ṣe kó fìwé kó kọ̀wé kó fi pòólẹ̀. Ẹ ti ṣe ń kú sórí ọtí ni ọtí ṣe àwọn ọmọ Nàìjíríà wọ́n á jẹjẹjẹjẹjẹjẹjẹ wọ́n mọ ọtí mi ọtí wá kú lórí ọtí. Kì í ṣe pé wọn ò ní àwọn òjìlẹ̀ láti sọ pé nǹkan tó ń ṣe yẹn kọ́ kọ̀wé kọ́ fi kò sílẹ̀ owó epo owó tásòsàfà owó sẹmínà owó àbọọdù ọhún lọ àbọọdù ọhún lọ àbọọdù ibi tó ṣe náà rí. Ẹjọ́ ẹjẹ́ tí àwọn lọ́ba wa gan kí ni impact wọn lóhùn ló state tó lè bá ajídà tí wá sọ̀rọ̀ pé bó ṣe ń ṣe èyí kì í síbẹ̀ náà ṣe ń ṣe pé ìyá ẹ pọ̀ jù ọmọ tó yẹ kó ti jáde ń sè kó lọ sáfìsì kò lọ sáfìsì owó dúró sílé tàbí ìṣe wí bó ṣe protest mọ́ láti kogi ní ìjẹta wọ́n protest ní àrà àpapẹ̀ tó bẹ̀ ṣe fi tíága sí wọn lójú. Kí ló dé ẹ bá pa òbí gọ́ọ̀nà ọdún state náà ọmọ fẹ́ wọlé skool sí amúyẹ primary school secondary school tó fẹ́ ṣe àdíjọ́lé lórí èmi ìhundred èmi above 30 ó yẹ kí Ajibẹ́fu yẹn kó dá sí ó lè ní ọdún state free education ni ó lè ṣe ara ní àwọn atálẹ́kà
0: ẹ ṣeun fún ìdásí tí
1: yín kí lára ìlú gbà lọ́wọ́
0: ẹ ṣeun sá ẹ ṣeun ẹlú ẹ tí wọlé
3: ọmọ fún ìṣe ọ̀rọ̀ ọmọ
0: ẹ ṣeun kúrò lẹ́sà.
3: Ẹ kú ìyá mo kí yín o, àwọn ọ̀gbẹ́.
4: Ẹ kúrò lẹ́sàn án, kò sí
3: ìyá. Àmì.
4: Àmì.
3: Ó lè tó mi fẹ́ dá sí ìwọlé àlìkámà láti ìjọba.
0: À ń gbọ́ yín.
4: Ẹ káàbọ̀ sọ.
3: Àṣẹ ló jẹ́ pé nǹkan tó ti ẹ̀yà mi lẹ́nu ni wípé owó kan lórí Facebook ní àná. Ó dàbí wípé tí a bá wò dáadáa ni ó dà pé Kaduna ni kìíní rẹ̀ ti ṣẹlẹ̀. Ó yẹ kí àwọn ìjọba wa kí wọ́n àwọn tó wà lórí àlùkò àkàn wà fún wọn. Nítorí wá rí bí wọ́n ṣe ń dùjọ́ àwọn bánà APC something like that. The same thing my brother ni Kano. Nígbà tí NPP bá ń dùjọ́ tí ó dùjọ́ tí ó dùjọ́ ń dùjọ́.

0: ti APC. Àwọn mi bẹ̀rẹ̀ ó jẹ́ bẹ̀rẹ̀ ni wà àti ìdè January bá. Tó yẹ kán wà kankan ṣe sí ọ̀rọ̀ yìí. Ibi tí mo fi fẹ́ lé ni wípé tí ẹ bá wo ìròyìn kan tó jáde láàárọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá òbí ìpẹ́lẹ̀ kan. Wọ́n ní láti ètò tí mo ti gbàgbé kọ́ńtì àti ẹ̀ka rẹ̀ fún ni pé wọ́n jẹ́ kó di mímọ̀ wípé tí wọ́n fún àwọn ìjọba àpapọ̀ fún àwọn EFCC ní agbára 14 days láti jẹ́ pé kankan máa wájú àwọn gbà òfin kọ̀ọ̀kan ní ẹ̀ka kan ní pátí kọ̀ọ̀kan. Tó ogún dé èyí, ó yẹ ká jẹ́ kí ìdìbò tá a fẹ́ ṣe kó lọ ní ìrọwọ́rọsẹ̀, kó má ti wàhálà rárá, kó má bàa sí ìjà, kó má àrílógún ìpadà sí etí sí ìwàhálà ìṣiṣẹ́ òdìdí tó ológun gbàjọba. Ṣùgbọ́n èmi náà dájú wí pé ẹnikẹ́ni kọ́lọ́run ọba fi sí Nàìjíríà ti jẹ́ tá rọ̀ wá lọ́rùn ìpínlẹ̀ yọ̀, tá rọ̀ wá lọ́rùn bí eléyìí tá wà náà ti jẹ́ tá wà kọ̀ ní àti àgbẹ̀. Ọlọ́run ọba bá wà síbẹ̀ lórúkọ Jésù.
1: Ẹ ṣeun fún èrò tí yín. Ẹ lóò ẹ ti wọlé o.
2: Àlàáfíà fẹ́yìn.
1: Àlàáfíà fẹ́yìn sọ.
2: Ẹ kú ètò ọ̀rẹ́ mi adára fún mi.
1: Àmì ọ̀tẹ̀ yìí náà ẹ kúrò lẹ́sà.
2: Comrade Obinbe, you are blessed.
3: Bàbá ẹ kúrò lẹ́sà, ẹ kọjọ́ mẹ́ta sà.
2: Ọjọ́ kan pẹ̀lú.
3: Ẹ káàbọ̀ sà.
2: Mo fẹ́ bẹ̀rẹ̀ láti Ondo State. Ẹ̀rí ní agbẹnusọ mọ́ lOndo State, kò sí àgbà kankan tó jẹ́ pé ó lè gbé náà kojú ìjọba. Ní wọn àbájọba ìbàjẹ́ ìjòyè ìbàjẹ́ àwọn tó ń pera wọn ní ajìjàngbara àbí kí náà pè wọ́n. Ẹ rí pé Ondo State silent. Òye ń bàjẹ́ lẹ́kìtì kì í ṣe pé ó dédé ń perform torí àwọn èèyàn jàkànjàkàn torí tó ń dìde nì. Ẹ pé báyìí la fẹ́ kékìtì rí, báyìí la fẹ́ kékìtì rí. Níbo làwọn tó Ondo State ti wà? Kò sí ẹnìkankan mọ́ lOndo State. Gbogbo wọn náà ti fi wọ́n sí sábẹ́ agbádá. They cannot come out to speak. Láti sọ pé bí Ondo State ṣe ń lọ pé kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ká má wá sọ tàwọn ènìyàn. Ká ló lè gbẹnu àwọn òbí sọ̀rọ̀? Ká ló lè gbẹnu àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀? Ká ló lè gbẹnu àwọn tíṣà sọ̀rọ̀? Kò sí mọ́. Gbogbo wọn darí sọ̀nà kan, wọ́n dákẹ́. House of Assembly, nothing. Nothing. Nígbà tí ṣe pé ẹgbẹ́ òkùnkùn láti lOndo State. A rí ìwé. Kò sẹ́ni tó lè jáde sọ̀rọ̀ fún wa mọ́. Gbogbo wọn dákẹ́. Àtúbà wa ti jọyọ gbogbo wọn. Ẹ jẹ́ òbí tó máa já sí. Nípa ti ìjọba àpapọ̀. Gbogbo wa ń sọ̀rọ̀ òṣèlú. À ń sọ̀rọ̀ 2027. Ṣé alákan ló máa bí ni àbéjò ló máa bí? Ogun ibi tó yẹ ká kojú sí gangan. Àwọn adarí ẹlẹ́sìn. Ó yẹ ká kóra wọn jọ pọ̀. Ká kún fàdúrà lọ́dọ̀ Ọlọ́run. A sọ pé gbogbo nǹkan kọ́ làdúrà, gbogbo nǹkan kọ́ làdúrà, yes. Ṣùgbọ́n ẹni tó bá bà ló mọ̀. Ó Nàìjíríà ó ń lọ síbi tí ò yẹ kan tí ì jẹ́ mẹ́nuba. Ṣùgbọ́n ká gbàdúrà. À ń wò wọ́n ní ìṣègbè 2027 APC àti jókòó lórí gunpowder. Agbamiladé ní ìṣọlọ́mọ jẹ́ kọ́kọ́ wá lọ dànù. Àdúrà ló kù wá kù ní sí o. Ẹlẹ́yàmẹ̀yà ń bọ̀ lọ́nà. Ìrìnà wò pé mo rí kíníkà ọ̀sẹ̀ tó kọjá ẹni. Nígbà tọ́wọ́ kan sọ pé ṣé APC àwọn kan sọ pé ṣé Atiku ní rally APC ni o, rally APC. Gbogbo àwọn èèyàn dìde wọn sọ pé ṣé Atiku. Tó ẹrù ẹ̀dẹ̀ wá sọ pé a fẹ́ ṣe election. Níbo ni election máa gbà wáyé ìgbà tá a ti fi tọ́lọ́run sẹ́yìn báyìí? Ẹ̀jẹ̀ ká máa gbàdúrà ó dàbọ̀.
1: Ẹ ṣeun alàgbà ilà bọ́lá àti ẹ ṣeun fún èrò tí yín. Ẹ ló.
4: Ẹ kú àtúntò látọ̀rọ̀ olótù.
1: Ẹ ṣeun kúrò lẹ
4: ẹ kú àtúntún látara olóṣù.
1: Ẹ ṣe orúkọ yín àti gbogbo lẹ́tí pé.
4: Nǹkan tí mo fẹ́ dá sí ni pé ìjọba Ondo State mo fẹ́ dẹ̀bìrù lórí ọ̀rọ̀ ti àwọn ASUU àti non-academic àwọn non-teachers non-academic staff àti academic staff tó wà ní yunifásitì. Ọ̀rọ̀ Ondo State ti dàbí somebody who's beefing more than what he can chew. Do we have the financial muscle? Share the financial capacity. Láti maintain three universities ni. Èkó tó lówó jù wá lọ tó ní gbogbo nǹkan. They just have only one university. Tí wọ́n ló tẹ́ pé allocation sọ nǹkan tó ń pa lóṣooṣù. It's huge. Now they are talking of converting polytechnic now to university again. Our demand in this city. So most of those universities don't contain someone eager. Most of the faculties are not accredited because there's no money to do it. Oh, lawyer, So they are chewing more than what they can bite. So issue pay the so that is why they're unable to that's why they're unable to meet the application, financial application to those institutions. Aside the fact, because of those faculties are not accredited because they don't have the money to get them accredited. So now politics is in so my position everywhere where vocational training, where vocational have been learned. A council, another university, making four. But where would the money come from? So to me, we are going to say, oh, and country around one part. Even if it's in Dubai, they should match all those universities and make it one. If Kosi, there's nothing good. Ni Peking or universities that looks like a good first secondary schools. So they should match all those universities into one, so that they be able to have enough financial muscle, cares of the institution, welfare and what it takes to have a solid and functional university.
1: Oda, Eshun sir.
4: So both Jenny and Ruth Emilia.
1: Eshun. Last joke on Facebook. Alaji Olopa Elera on the equator, sir. Hanan Rowan Yeshun. Akin, Alu Logo Enu. Hello. Orebete egbe onju ke tu pe 0706 677 1822 tabi 0805 551 1110 te ba ta lona mo yeye ti o ba je egboju opo Facebook lo glue 99.1 FM.
4: Hello sir.
1: Hello. Mo gbo yin.
4: Eshun.
1: Mo gbo yin.
4: Eshun. Yes, I like you with that rule.
1: I'm here to, you know, Uruko, you have to go, let's play.
4: Yes, yeah, move, move, let it down, Juma.
1: Mungboy.
4: Yes, sir, Moki, Baba, wow, baby, oh, my name, sir, don't want to, yeah. Yeah, as well, no, no, no, go, so.
1: Hey, share one, baby. Oja, tintin, ya, gwi, on, juke, to pay, pin, call, ura, on, luju.
4: Hello,
1: eti, wale.
4: I'm acquitted at our own.
1: Yes, sir. Who
4: called Mr. Boye J. Soup? Not the large work who could be Amazon Bankano.
1: No boy.
4: A Pende, a Kushalataro.
3: A crawler, so I
4: can't. Any party on those city. I'm the Dupefun Arakuniti, a Jeffo Soro. But he lay away in the city, a combined, and we do local. Who bon, a bonshi while Pashi Walundi, Guanola, and Bonko to so. A jaw, the Gabby Baba, a elaborate so. Eyin aladari wa yato si gomino e je ki awon oba wa kon da si oro yi e ma tawo wonu e ma dake to ba te je wi pe kon ma fe so gan eyin oba lo nilu eyin gan li e ke karamasi ki oro yi ke je ki won ki won yi ka omo won pada si lewe ke je bi arakun yen na de se so bo se be awa obi to ro mo mo na mo kon si re bayi I arakunrin na se so nipa awa obi e je ka obi ka soro ka jare sita na ka wa na fe onu han ki gomina wa ko da si oro yi tipa won ba de ka school meta boya kon so de yokan so nipa ti dibo 2037 ipolongo ti won se lowo to di pe won bere si ya bana se ni no ise nse ni se ni leti fi ese nse ni ye ko yo e ma ye ko jo wa loju mo ni gbagbo pe eni ti o to lede ise ti o daju bo ti wa yi lo olorun a yan ti be ise peto
1: e seun fun ero ti e je nte waju lati gbo iwoye yin lori awon nkan ti ati menu ba ni role to ni elo e ti wole o
5: ko me ni ni a baba ati le
1: dari an gbo yin e ba gbun soke
5: mo
1: hello
5: pelu yi o
1: ehn ami ateyin na e seun
5: o ni kiki wa na ni ati baba wa ye mbola mbola pipi
1: oda oda ese won le awon kan fe ki wa ni 0706 677 1822 tabi 0805 551 1110 ni number ti e ma pe si fun iroyin lori awon melo kan si ati gbe yewo ni role tuni elo e ti wole o
6: elo e kuro le oko mi ni abiodun lati yowo
1: n gbo yin
6: e je ti mo ko fe da se na kini awon eneki je so se ni ko si gbogbo labor party House of Assembly to look at the new Ondo State. The UN did not have a question. So I need to go.
1: One beautiful one, La Calle, to look at one of the DJ. Yes, hello, it's Walu.
7: I'm going to go to the hospital.
1: Hello, it's Walu.

lónìí ìpínlẹ̀ ogun iná ni a tún lọ o kádélé haruna ìṣọ̀lá bello wọ́n bí haruna ìṣọ̀lá bello ní ọdún 1919 nílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ṣùgbọ́n ọmọ bíbí ìpínlẹ̀ ogun ni bàbá yìí ṣe o bàbá yìí sì jẹ́ gbajúgbajà olórin àpàlà débi pé àwọn èèyàn wa mọ̀ pé ní bàbá orin àpàlà nílẹ̀ nàìjíríà nígbà tí ó mú iṣẹ́ orin lọ́kùnkúndùn lọ́dún 1948 ó gbé àwo orin rẹ̀ àkọ́kọ́ ó gbé jáde ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn orin ọ̀hún iná ni ó ní kùdìẹ̀kudiẹ nínú ṣùgbọ́n láàrin ọdún 1948 tí àwo orin rẹ̀ ọ̀tà kò jẹ́ kí èyí kí ó dá ìrẹ̀wẹ̀sì sí òun lọ́kàn ó ń lọ káàkiri bí ó ti ń kọrin níbi àríyá lọ́kànòjọ̀kan èyí wá mú kí ó di gbajúgbajà pátápátá gbà láàrin àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ lẹ́yìn ọ̀rẹ́yìn ìṣọ̀lá ó di ọ̀kan lára àwọn olórin ilẹ̀ nàìjíríà tí ó gbé eré ṣíṣe lọ sí ilẹ̀ òkèrè bẹ́ẹ̀ sì ni ó kọrin ní ilẹ̀ United Kingdom, ilẹ̀ Sweden, France, Germany, àti orílẹ̀-èdè Italy. Nígbà tó di ọdún 1984, bàbá yìí wá ṣe gúdúbàì sí ayé. Èyí ní ìlú Ìjẹ̀bú Igbó nípínlẹ̀ Ogun. Ẹ sì mọ̀ pé bí wọ́n bá kú afẹ́rú bojú bọ́gẹ̀dẹ̀ bá kú afọmọ rẹ̀ rọ́pò gẹ́gẹ́ bí àwọn àgbààgbà ti mọ́ pálówe. Ọ̀kan lára àwọn ọmọ bàbá yìí Musiliu Haruna Ìṣọ̀lá òun náà gbé igbá orin kódà orin àpàlà tí bàbá rẹ̀ ń kọ iná ni òun kọ. Ṣé wá rí bàbá Haruna Ìṣọ̀lá Bello nígbà tí ó wà lóde ayé ó kọ ọ̀pọ̀lọpọ̀ orin bí a ti mọ forin kiyan ni o mọ forin kiyan o si n ko orin ikilọ lọkan ojọkan lara awọn orin ti baba yi ko ina lo ti ko ka fowo ko mo niwe abanijẹ ko gbayi ki yi se tenu kini o ni n se nile inoran ewure ile ko mo iyode ati bebe lo awọn orin yi ina ni amọ mu wa si eti igboyin fun tiro leyi lẹ́ẹ̀kan sí mú kí ẹ kábọ̀ lákọ̀tún ètò orin àtijọ́ rèé nìkànnì glow 99.1 fm ìjàpọ̀ estate àkúrẹ́ orin haruna ìṣọ̀lá ilẹ̀ mọ̀ tẹ́tí sí lákòókò yìí.

Ilé-iṣẹ́ Glo 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n ò manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégbé àsọṣègbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láìsálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yo. Ẹ wò ó. Rédíò amìlú títì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀.

0: Okari Benga Deninka Glue 99.1 FM Emma Bolo.
1: Ilé-iṣẹ́ Glo 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n ò manipulate pẹ̀lú àwọn àsọ́bù àsọ́rẹ́gbẹ́ àsọ́ṣegbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan lẹ́ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yo. Ẹ wò ó. Rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀.

ẹni tí ó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo. Òun náà ni ó máa gbé abẹ́ òjijì Elédùmarè. Ọlọ́ngọba mi ti ń bẹ tí ó sì mọ ọbẹ̀ ní gbogbo wa. Òun náà ni ó máa jẹ́ Ọlọ́run títí ayérayé. Àti ìsúnmọ́. À ń súnmọ́ ọdún, à ń súnmọ́ oṣù. Sunday àkọ́kọ́ lélẹ́yìí o. Nínú oṣù bàbàbà. Ẹ̀yà máa dúpẹ́ pé Ọlọ́run ọba ọ̀nì jẹ́ kó bà láàbù sílé wa. Apostle Prophet Alade Adeniyi ló kọ́ tí ń pè mí. Àwọn kan máa ń pè mí ní bàbá oníkẹ̀kẹ́. Kẹ̀kẹ́ iná kẹ̀kẹ́ ìlìjà. Láti inú ìjọ lè jọ. Iléeṣẹ́ alálùbáríkà náà la wà yìí. Glow 99.1 FM. Ìkànnì tó máa ń dán gbinrin tí ń yàn gbinrin. Kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìjọ káàkiri? Ìròyìn tí ń ṣẹlẹ̀ nínú ìjọ káàkiri. A fi tó yín létí lónìí. Kùdìẹ̀kùdìẹ̀ wo ní ń bẹ nínú àwọn ìjọ Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí náà la máa ń fi tó yín létí lórí ètò yìí o. Ẹ kò lè. Ṣé ká máa kà á? Nímí ní méjì mẹ́ta mẹ́rin. Àwọn ìròyìn tí ń ṣẹlẹ̀ káàkiri ìjọ Ọlọ́run. Lórí pẹpẹ.

O jisi olorun pataki kan mo ti so awon kankan jade oni ah kilode gbogbo eyin te je nkorin emi kilode te fi wa awodu kaka kiri oni kilode to fi je wi pe alam bebe lati ma wa award kan le mo yin o na lo je yin logun oni eyu nti tayo o si ti koja oro a nse igin rere ninu ise olorun iroyin kan leleyi ti o tin je ko de mimo okan gboogi ninu àwọn ìkàn àti àwọn èèyàn tó jẹ́ pé ti wọ́n ní ìmọ̀ nípa ti ọlọ́run ló ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ẹ wò ó káṣẹ̀ máa lọ káàkiri lọ sọ́dọ̀ àwọn ìkàn àbí àwọn èèyàn kan pé gẹ́gẹ́ bí òun kọrin àbí òun kọrin ẹ̀mí àti àwọn tí ó jẹ́ pé ti wọ́n máa ń wà á tún rere pẹ̀lú orin ó ní kì í ṣe nǹkan tó yẹ kó tọ́ àti tí ó jẹ́ pé tí ò tọ́ ṣúná láti wípé kán ṣẹ̀ṣẹ̀ wọ́n á máa lọ káàkiri láti wípé ńṣe ni wọ́n mọ̀ béèrè fún wípé ẹ fún wa ní èyí ńṣe tí àmì ẹ̀yẹ́ o kán lè mọ̀ pé ajé ìkàn ajá ẹnìkan tó jẹ́ gbòógè tí ń ṣiṣẹ́ ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ wípé ti ń sọ nígbà tí wọ́n fi ń fi ọ̀rọ̀ jẹ̀wọ́ pẹ̀lú rẹ̀ èsì rì ó wá ń jẹ́ kó di mímọ̀ ó ní kí ni tí àwọn ti hàn jẹ́ ohun kọrin ẹ̀mí wọ̀nyí kí ni wọn káàkiri kí ló dé ó ní ṣe bí ìwàásù ọlọ́run ni àwọn náà ni ń bá kiri ó ní ṣe bí pé iṣẹ́ ìrìn náà ni àwọn náà ni wọ́n ń jẹ́ fún gbogbo àwọn ọmọ ènìyàn ó wá ní kí ló dé tó fi jẹ́ wípé púpọ̀ nínú wọn kò sí nǹkan méjì tí wọ́n máa ń ṣe o lọ́wọ́ tá a wà yìí ju wípé kán mọ́ lọ sọ́dọ̀ àwọn gbajúgbajà àti àwọn ìjọ ọlọ́run kan àti àwọn èèkàn kan láàrin ìlú kán lè mọ̀ pé wọ́n ń kọrin kán lè mọ̀ sọ wípé ọ̀dà àwa la mọ̀ ń kọ jù àwa la mọ̀ ń sọ jù ó wà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ńṣe ló dàbí ẹni wípé bí ìgbà tí wọ́n bá sọ pé èèyàn ń tara rẹ̀ lọ́pọ̀ náà ni ó ní púpọ̀ nínú wọn ni wọ́n máa ń lọ sí ọ̀dọ̀ àwọn olóṣèlú ó ní gẹ́gẹ́ bí nǹkan míì tó jẹ́ pé tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí àwọn kan tí wọ́n tọ ẹnìkan tó jẹ́ gbòógì nínú olóṣèlú lọ wípé ọ̀dà ẹ̀jẹ̀ ká ṣe kínní kínní ká ṣe kínní ọ̀gán ẹ lọ sí ìtàkùn kan tí mo ń sọ àtẹ̀jáde àti ìròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn kristi ẹ̀jẹ̀ kí àgbọ̀n pẹ́.

0: ìròyìn bẹ́ẹ̀ ń bí tó pọ̀ jáǹtì rẹ̀ lórí ẹ̀dùnkún ẹ̀jẹ̀ ká sáré lọ sílé yíyọ mẹ́sì.
1: Iṣẹ́ kan bẹ̀ nílẹ̀ yìí tí kí n tagbá ntú ẹ̀yọ kẹ́míkà tí wọ́n fi ń pò ọ̀dà Paint Chemical tó jẹ́ pé ojúlówó pọ́nbélé ni wọ́n ń dà. Ǹjẹ́ mọ̀ Yomex Chemical International ni o. Ògbóǹgẹ́ ni wọ́n níbi kátà àwọn kẹ́míkà tí wọ́n fi ń pèsè ọ̀dà ìbáàjẹ́ ti emulsion tàbí ti gloss. Gbogbo rẹ̀ ló pín ti mú sọ́dọ̀ wọn. Imported sì ni kì í ṣe tilẹ̀ yìí. Wọ́n wà ní Afúnbíowó Street, Old Garage nítòsí Matador, Opposite Neighborhood Market, Off Àràkalẹ̀ Road, Àkúrẹ́, Ondo State. Ẹ̀yin alára tútà àtẹ̀yìn lódindi lódindi. Ẹ máa bọ̀ ní Yomex Chemical Paint. Owó ọjà wa kì í kán ní léegun ẹ̀yìn. Ó dáa náà. Ọ̀dà tí a bá fi kẹ́míkà wọn pò kì í pín yìnkì bẹ́ẹ̀ ni kì í sì ń di olómi ṣooroṣo. Tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Nínú àwọn tí ń ta Chemical Paint nílẹ̀ yìí, Yomex Paint Chemical International ni Ọlọ́run gbà fún nígbà gbogbo. Ẹ wá kẹ́ ẹ wá bá wa dòwò pọ̀ kẹ́ ẹ mọ̀ pé rere ni Olúwa. We will satisfy you in all ways. Ẹ̀yin tẹ́ fẹ́ ra old sales àti retail sales. Ẹ̀dínwó lọ́jà wa bade. Kódà bẹ́ẹ̀ bá ṣe ń kàn sí wa tó. Bẹ́ẹ̀ náà ni rewards yín yóò ga gaara tó. Number wa rè é 0806729-2008 tàbí 0813931-9097. Yomex Paint Chemical ló ní. Araare lèmi àtẹ̀yìn yóò fi lo ilé ayé wa gbó.
0: Ẹ̀ka ìyẹn tí mo fẹ́ sọ náà ni wípé nọ́mbà tó lọ sọ́dọ̀ Yomex tó jẹ́ pé kò sẹ́lẹ̀ míì tó máa bá a gbé òun nìkan ló máa gbé òun náà ni nọ́mbà yìí nọ́mbà gangan tí ó lọ sí ọ̀dọ̀ wọn òun náà ni eléyìí o tẹ̀ bá fẹ́ pè wọ́n tààràtà ní kẹ́ ẹ mọ̀ pè wọ́n ẹ kàn lọ sọ́dọ̀ wọn 0806729-2008 àwọn kan ti ń lo ọkọ̀ wọn báyìí o láti máa fi lu jìbìtì ẹ dákun ẹ mọ̀ jẹ́ kí wọ́n lu jìbìtì o pẹ̀lú yín lórí ọ̀rọ̀ Yomex àwọn nìkan ni ó gbé wọn ò ní nǹkan kan wọn ò dẹ̀ ní pa kan àbẹ́nìkan tó máa bá wọn gbé direct náà ni ló máa lọ sọ́dọ̀ wọn mo ń bọ̀ ẹ̀jẹ̀ ká ṣe báyìí.

0: Onang bayi gaga biatin so. Awon kan ti so gugu awon loselu ati awon ikankan na ri ilu won so won di Olorun.
1: Hello.
0: Hello, Kito. Hello,
1: Longito.
0: Yes,
1: sir. I got that. Yes, sir.
0: I got good for
1: me. Yes, sir. I'm a prayer. I want to show love. I want to show one dollar. You got to find me a two. The college is so far off.
0: Anyone saw you show love or do love?
1: What is that? I want to say you don't love.
0: Hey.
1: In particular, the college is so far off. You want to automatic. We're going to quit. Wọ́n á fún wọn lówó gidi nígbà tó jẹ́ pé ṣáfi tábà ń pẹ́rẹ́ tán àjọ gbogbo ìrẹ̀rẹ̀ náà owó ni bẹ́ẹ̀ ni nǹkan tó jẹ́ kán ń pẹ́ àwọn olóṣèlú nìyẹn tó bá ti di pé wọ́n ń ṣèkórè wọ́n ń ṣe kínní wọ́n á fún wọn lẹ́ńblòkù wọ́n ti kínní kò bá àṣẹ ni tó ṣẹ̀ṣẹ̀ dáná tán lánà tó pẹ́ ẹjọ́ wà lọ́dọ̀ àwọn AFCC wọn àwọn á tún pè lọ́la wọn á fún lẹ́ńblòkù ipò wọn fi gbé ṣe fáwọn fẹ́ ṣèkórè ní jẹ́wọ́ kọ́lọ́ ń ṣàánú fún wa
0: Ẹ láǹfààní àti orí ọ̀fẹ́ láti dá sí tòun. Ṣòyẹ kò rí bẹ́ẹ̀. Àwọn kan ti sọ àwọn olóṣèlú di Ọlọ́run. Ìjọ Ọlọ́run gan kò tiẹ̀ wà dúró mọ́ nítorí pé àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ní ń kọ̀ǹtró ìjọ Ọlọ́run. Ṣòyẹ kò rí bẹ́ẹ̀. Njo le je gi fese mule ko wa ninu ijo Olorun gangan. Njo le je ki oro Olorun gan ko ti e ni fese mule ninu ijo Olorun gangan. Dadi e wa ri mi nu le. Abi kan mo so pa won daddy kan to ye ki won lo se kini ki won lo wa sun fa won eyan nu le kan lo kede yin ri nbe daddy oro ri be ma sey na se fe jeun ni se bi gbe aye yin se wa yo te yin lorun ai joba koko An lo na no ni lo ni lori ese yi. Ati karo yin awon nkan tin sele ninu ijo Olorun. A de ti so nipa njo ye ko ri be. An lo na no ni. A fe pe elomi ko wole. Ala re tin jade ni iloko ti mo nje. Papa oni keke worldwide. Keke na keke ri jalele yi ohun. Apostle na ni ohun. Bi Christ Jesus Oluwa wa ti o ba fa bibo ese yen. O di ojo mejo ka to pade lori eto yi.

ṣe glow 99.1 FM lẹ ń gbọ yẹn àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n manipulate pẹ̀lú àwọn àsọbú àsọré bí àsọ ṣe gbé gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò glow FM yìí máa gbá yìí o ẹ wò ó rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sá ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glow papọ̀ bẹ́ẹ̀.

0: ẹ ká lẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi. Orí rédíò wa Glow 99.1 FM wà báyìí. Lórí ètò ìràwọ̀ ẹ̀dá. Ìràwọ̀ ẹ̀dá lètò. Ètò ìràwọ̀ ẹ̀dá. Wálé Fosa lorúkọ tí bàbá àti ìyá mi sọ mí o.
1: Ìyá ọgbà gbára. Nígbà tí ẹ̀mí mi.
0: Mo kí ẹ̀yin tó jẹ́ pé ẹ máa kú ẹni anniversary yín lónìí.
1: Ẹlẹ́rìí mi ní Jerusalem.
0: Bákan náà mo dẹ̀ kí ẹ̀yin tó jẹ́ pé ẹ ṣe ọjọ́ ìbí lónìí. Long life and prosperity. Ìràwọ̀ àwọn ọmọ ẹ̀dá tá a ti ń bá bọ̀ ìyẹn àwọn ọmọ tí a bí ní March 20 sí April 19. Ìràwọ̀ iná tó kan yára ni wọ́n gbé wá sílé ayé Wálé Fosa tí àwọn astrology mọ̀ sí Aries. Ẹjẹ́ á wo Lucky Day wọn. Lucky Day yàtọ̀ sí Lucky Day tí o. Lucky Day wọn ìyẹn ọjọ́ oríire wọn tó jẹ́ pé tí wọ́n bá dáwọ́lé nǹkan rere nǹkan yẹn máa bọ́ sí. Lucky Day wọn ni Tuesday. Lucky Day wọn ni ọjọ́ Ìṣẹ́gun. Ṣùgbọ́n ẹjẹ́ délé iṣẹ́ aláàjì jímọ̀ kájọgbọ́là àṣẹ ọ̀rọ̀ kún fáyà kun. Lẹ́yìn ìgbà tí ń bá padà dé màá wo Lucky Day tí wọn. Àwa kọjá lọ sí okùnfà ìdààmú ọjọ́ ọ̀la fún gbogbo ẹ̀dá. Okùnfà ìdààmú ọjọ́ ọ̀la fún gbogbo ẹ̀dá mọ̀ ń bọ̀ ná. Ẹ jẹ́ kí n délé iṣẹ́ aláàjì jímọ̀ kájọgbọ́là àṣẹ ọ̀rọ̀ kún fáyà kun. Ẹ káalẹ́ bàbá.
2: Ẹ káalẹ́ o, gbogbo ibikíbi tẹ bá ti ń gbọ́ wa, àánú Ọlọ́run ọba àtìlẹyìn rẹ̀ kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé o.
3: Ẹ dárúkọ yín fún àwọn ọmọ Nàìjíríà.
2: Orúkọ tèmi ni Alhaji Jimo Kajogbola, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí àṣẹ ọ̀rọ̀ kún fáyà kun, wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ni o.
3: Ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ bèèrè lọ́wọ́ yín ni wípé àìsàn kan wà tí wọ́n máa ń pè ní ọ̀sà, bó ṣe ń mú ọmọdé bẹ́ẹ̀ ló ṣe ń mú àgbàlagbà. Ẹlòmíì ti lo oògùn sí títí kò lọ. Ìmíì kàkà kéwé àgbọ̀nrọ̀ níṣẹ́ ló tún ń le sí. Kí ló máa ń fa ọ̀sà àti wípé ǹjẹ́ ọ̀nà àbáyọ wà?
2: Ẹ ṣeun atọ́kùn wa. Abẹ Ọlọ́run ọba nínú ọláńlá rẹ̀. Gbogbo ohun tí ń jẹ́ kùdìẹ̀kudẹ tí ń bẹ nínú àlàáfíà wa, Ọlọ́run Elédùmarè kó bá wa tún ṣe. Àìsàn tí wọ́n ń pè ní ọ̀sà, òun ni wọ́n ń pè ní ọgbẹ́ ẹnu. Àwọn tí ó máa ń ṣe sábàbí rẹ̀ ó pọ̀, ṣùgbọ́n nínú ẹ̀ á sọ àwọn ìwọ̀nba díẹ̀, eléyìí tí yóò tètè hàn sí gbogbo wa. Abẹ Ọlọ́run ọba nínú àánú ẹ̀, òun ló ni kókù díẹ̀ káàtó nípa àlàáfíà. Òun náà sì tún ni ọba tí mo ránṣẹ́ àlàáfíà sí ni. Nígbà míì àwọn ìgbésí ayé tí à ń gbé a máa fa kéèyàn ní àìsàn ọgbẹ́ inú. Bí àwọn nǹkan tí à ń jẹ, bí àwọn nǹkan tí à ń mu, a máa fa kéèyàn ó ní ọgbẹ́ inú. Nínú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ èyí tí ó wá jù, òun náà ni tẹ bá kíyèsí láyé òde òní. Ìjẹkújẹ lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ìmukúmu lóríṣiríṣi, a máa fa ọgbẹ́ inú bí ọtí àmujù. Àti gbogbo oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n máa ń dárúkọ tí àwọn ọmọ àsìkò yìí ń lò tó lè fa kí ọgbẹ́ wà nínú ẹni, ó máa ń fa àwọn nǹkan wọ̀nyí. Bákan náà, òun náà ni wípé ti a ba fun won ni moran ni agbara eledumare aisan yi o ku onu ago ara won nitori wi pe bi a ba ntoju aisan ogbe enu o ni awon nkankan ti a fun won ni moran wi pe ki won jina si
4: Bẹ́ẹ̀ni
2: a fun won ni moran lori awon nkan ta so wi pe ki won ma je tabi ki won ma mu lele ti o je ki ogbe enu yi o jina to ba ti wa jina awon nkan kan wa to je pe a ma so fun won nu imoran wa wi pe laye laye ma deru nkan bayi ma tori pe ki ogbe enu yi ma tun pada wa se kini ko ma tun pada wa bere so a de nigbagbo wi pe awon ti won ti ba ru imoran be wa si waju a fun won ni moran imoran yen si sise ninu aye won ti se wi pe won ma lo si awon aye nla nla kokan lati ma lo re wa ona abayo awon ogun nla nla to ja si wi pe beyan ba ra tan gan ati rowo je won ni eyan lara nipa igbiyanju imo ti a ko ti a mo lodo awon baba nla wa a nigbagbo pe ta ba ti fun won ni moran yi yo si senu aye won
3: e wa da ruko number yin fun awon omo nigeria ke pe number yin fun awon omo nigeria pe boya awon to fe gba imoran
2: number ti o de odo temi o ni 08064874949 08064874949 abi ki a pe 0701719 0786 0701719 0786 number to de odo wa nu
3: ibere lekeji ni wi pe iranse olorun kan so fun iranse kan oni ki o lo fi ogun amubo ko lo fi bu kini won pe ni ogun amubo abi kini won pe ni amubo
2: atokun a dupe lowo yin olorun o ba wa dupe fun yin nitori pe eto yi en fi se opolopo awon eyan lanfani ti won si nbe lohun alekun ore fun yin olohun je ki alekun ore na o ma je ti yin
4: amina
2: amubo ona ti o gba mo kan eda o na pin si orisirisi ona meji adeju be lo seri amubo ogun ni ninu aye eda keyin o dawo le nkan
4: ben
2: ko ja si wi pe nkan yen o ni yori keyin o ma reti ore pe titi ojo bayi won gbe nkan baye bo wa fun mi sibe sibe nkan yen o ni se kini ko ni se se keyin o ma gbianju pe titi asiko bayi o ye ki nkan bayi ni daada o ti kan mi eni o wa lo ola o lo ose kan osu kan odun kan o ma lo moyan lowo o wa loju re o ri pe ma si ri mu lola na lo wa nbe to ye pe ko ti ri mu titi di asiko yi ogun amubonu eyi to se pa bambari ninu e ti saba ma han pupo ju o na ni pe boyo ti tasuko to ye ki obirin o loko
4: beni
2: to ba mu kini aboma lowo
4: oh my god
2: to ba mu keji aboma lowo titi ojo wa ma lo lori e bakan na a ma se okunrin na won ni gbugbu awon tin konu si won ki n ba loju bi osu meji meta lo won ati lo ko re nikan kan duro ti ti eniyan ba kiye sara yo mo yi pe ki se lori oro a fe loko abi a fe laya nikan ni amubogba ma dayan laamu atokun mu a so wi pe ona te yan gba ma ni amubo o pin orisirisi alakoko nbe o le je pe nkan ti awon obi re ti se o ni won ti tori be ti won fun obi eyen ti won ti fun le pe pe awon omo ti e na o ni saseyori amubo ni won o ma mu awon omo wa ma gbianju lotun losi at the end of the day eri pe nu awon mo bi meta bi merin abi marun to bi ikan o wa gbe kan bi o bi owo atupa na ni won.
4: Oh my God,
2: won wa ma wo pe iru ogun omo mo bi omo koko ogun omo mo bi omo iruwa ko se le to sera won be ogun amon bo ti awon obi won ti fa sinu aye won ni bakana nigba mi o le je pe eni un fun ara e na lo ma fi owo ara re fa o le je pe un lo ma fi owo ara re fa nipa wi pe awon ti o ye ko yan je lona kan abi lona mi o ti yan won je ohun ti wa ro pe bigba se ri fohun yen ni o ma ri lo igba wa yi pada awon ina de ti soro sinu aye re pe anise wa ma fa ni ko ni to ra won wa ma le ni o ni ba yo ma ba yi so idi eleyi na o wa nu awon kan ti o ma nfa ke yan ma se kini ke yan ma mu amubo eleketa ninu e o na ni awon amonise ni abi afa imonise ni abi awon ri ogo siwaju ologo ti won ma nfi ogo binu eni to logo won ma wo pe a aduru ore bayi ni nbe nu aye lagbaja aduru imole bayi ni nbe nu aye tamado ti o sinu aye tomo ohun kaka be ohun o ni gba o ni je kiru eni be lase yori gbogbo eni keni to ba wa npade eyi keyi nu awon nkan ta so yen to ba wa si odo wa ti a ba fun ni moran logan o na ni ogun amubo yo ku nu aye eni be
0: e wa yonda number yin fun omo Nigeria fun awon to n doju ko iru awon isoro won yi iru awon ogun amubo ti won ba wa gba imoran to si je wi pe imoran na ma wulo fun won e yonda number yin fun awon omo Nigeria
2: number ti o de odo wa o ni 080-64-87-4949 Adika pe 070-1719-0786 number ti o de odo wa niyan iwo to ba wa wo wi pe o ti de bi kan o ti lo bi kan abo ti lo bomi abo ti lo bi kini kan o daju wi pe o ti pade onimoran re ti o fun onimoran bi aye re o ti da ni a ni gbagbo pe ti e ba de ile ise wa a fun onimoran pelu ogo olohun aye pada dada o si ma wonu aye yin
0: nitori elomi anina lai na lai na lai na true si wa o abi
2: beni nitori pe ibi to rin si ibe lo nje o so wi pe na nai na nai sugbon njo ti olodun ba kadara pe o pe na turu o se se ko ja si wi pe o fe so wi pe na lai na ni awon to ba si wa lo be awon o ba na turu pade na turu o na ni mo ta ma fun o ti aye re o si yi pada si dada
0: nitori te eyan ba so wi ko n diju keni buruku koja titi igba teni rere a fi koja ko ni mo be ni
2: nu aye ta wa yi nu aye ta wa yi ebe ta ma be oluwa eledumare ni pe ko gbe wa pade eni re looto awon eni bu po lori sirisi sugbon gege bi nti atokun so be ba ni ke diju ke ni buruku koja eni re o pada koja legbe yin te ni mo pelu ogo eledumare gbogbo awon ta tin fun ni imoran lori ru awon nkan bayi olodun ba wa yi aye won pada si dada iwo na ma safira
0: mo mo pe ta ba pe yin lojo mi e ma da wa lohun
2: olodun oba ohun na ni oba alagbara ohun na ni oba to ni emi lodo abe ko mo gba emi wa ati eyin ti e n gbo wa ati awa te n gbo kolon si da emi wa si te ba pe wa pelu ogo olodun atun yoju si yin
0: e daruko yin fun omo Nigeria
2: oruko temi ni Alhaji Jima Kajogbola ti opolopo eyan mo si ase oro kun fire kun wibe jebe tolorun ni o
0: e se baba
5: Gale le koko bi pe ko ni dero ile aye si le gbono mo ni bi ke ni oronu ati gborun lo koda eyan le ma rako lojuna ati didi ola obirin le wa nile oko fojo gboro ko mo gbo pa tabi po ijakule promise and fail amubo rere ati bebe lo tun le mo ba ni fa aye si le dun ni lalafia mo wa beru ibi won pa wa ni won la o won gba wa olorun allah lo ni kokoro to le sile kun dera feda laye lori ogun kogun ipenija isoro eti airi na irilo ke ni o gboja kale ko mata ai lase yori ohun rere ati be be lo sugbon o kan se ni olorun firan ni o ki won le bo be lorun le lori ki won si sayewo ko le mo bi o tin bo ibode ati bi o nlo alaji jimo ka jogbola ase oro kun faya kun lo kan si fe be adura ati goke ola idalaye fadura dira re lamure ko n to da o mo baje ko n to ku die ka to le dara fun o erin be poro re yo dayo nipase olorun lodo alaji jimo ka jogbola ti won wa ni 12 akogun faya on street bolajoko oke aro lakure tabi ko pe won sori 0806 478 4949 Alaji Kajogbola Ashoro Kumfaya Kum. We be Jebe.

0: Ǹjẹ́ ìwọ mọ̀ wípé ọwọ́ àwọn òbí rẹ ni wàhálà yìí tó jẹ́ wípé ó ti wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Alákọ̀ọ́kọ́ wá lé fòsà, kò dára kí a máa sun kàìnkàìn tí a fi wẹ ẹ̀jẹ̀ kúrò lára ọmọ tuntun ní iná. Eléyìí máa ń fa ìkórira sínú ayé ọmọ náà ní ọjọ́ ọ̀la o. Ẹlẹ́ẹ̀kejì wá lé fòsà. Kò dára kí a máa gbé placenta ọmọ wa fún ènìyàn ṣá kí wọ́n lọ sin. Torí tí wọ́n bá fi lè fi placenta yìí tí wọ́n fi se oúnjẹ tí wọ́n fi sè fún ìyá rẹ̀, ó lè fa ikú àìtọ́jọ́ wá lé fòsà fún ìyá ọmọ náà. Bí ọmọ bó bá fi lè mu ọmú ìyá rẹ̀ lẹ́yìn ìgbà tó jẹ placenta yìí tán, ìṣòro ni irú ọmọ bẹ́ẹ̀ yóò fi lo gbogbo ọjọ́ ayé rẹ̀ o. Ẹlẹ́ẹ̀kẹta wá lé fòsà.
1: Àwọn tó bá dúró dòlo wa.
0: Kò dára kí a máa da omi ìwẹ́ ọmọ tuntun sí ojú títì tàbí gọ́tà.
1: Sáré kí o sì rẹ̀ wọ́n yóò rí ààrẹ.
0: Gbogbo ọmọ tí wọ́n bá ń ṣe eléyìí fún, eléyìí máa ń fa ìkórira sínú ayé wọn o. Irú àwọn ìṣẹ̀dá báwọn yìí kì í ní àkójọ wá lé fòsà. Irú wọn kì í ní ìfọ̀kànbalẹ̀ àti ibùjókòó nínú ìgbéyàwó wọn.
2: Bí kò dígí òṣùkà láyé kò rẹrú agbára. Kò bẹ ní fásáré ló ń rẹ o. Ẹni tó bá rẹ àfẹ́sinmi. Nípasẹ̀ kọ́lá fi ń jẹ́ nìyàn.
0: Ẹlẹ́ẹ̀kẹrin. Kò dára kí a bí ya mọ́.
2: Gbádùrú dòlú wa.
0: Kí ó máa ya irun sí ọmọ ìkókó lára.
2: Pẹ̀lú ọmọ Jacobu.
0: Àgàgà ọmọ tí kò bá tí ì pé 41 days. Èyí kì í jẹ́ kí ìràwọ̀ ọmọ náà kí ó bú jáde ní ọjọ́ iwájú.

0: ẹlẹ́ẹ̀karùn-ún. Kò dára kí abiyamọ kí ó máa fi aṣọ ẹ̀jẹ̀ tí ó fi bí ọmọ ta falàlà. Nítorí wípé wọ́n máa ń lo aṣọ yìí fún àṣírí bíbò.
1: Àwọn tó bá dúró dòdò wa,
0: ǹjẹ́ ìwọ wá mọ̀ wípé gbogbo owó tó yẹ kí ọmọ yìí kí ó ní ẹ̀dákẹ̀dá èèyàn tó bá lo irú aṣọ bẹ́ẹ̀ fún àṣírí bíbò irú ẹ̀dá bẹ́ẹ̀ ni yóò máa ni o. Ìdààmú kò ní jẹ́ tiwa o lágbára Ọlọ́run.

0: lè pe èmi ọmọ yín wálé fosà sí orí nọ́mbà yìí 07-0-300-43-749.
1: Tó ṣe nípa ẹ̀dá.
2: Bàbá ọ̀gádà ìbẹ̀rẹ̀
1: tó bá dúró lóluwa, wọ́n ń wíjọ.
0: Tó bá di ní ọjọ́ mẹ́jọ, a máa wo àwọn ọmọ tí a bí ní April 20 sí May 20. Ìràwọ̀ ẹrù pé a mọ̀ ni wọ́n gbé wá sílé ayé wálé fòsà tí àwọn astrology mọ̀ sí Tyros. Astrology ní kí n sọ fún yín ṣáájú wípé kí ẹ lọ fi ogun ibùjókòó kí ẹ lọ fi bú o.

Okay, ẹ já kúkú wo èèwọ̀ àti ìkìlọ̀ fún ọmọ mi. A máa ń wo àṣírí tó pamọ́ sí ara ọmọ mi ní ọjọ́ iwájú. Astrology ni kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ mi wípé ẹ ṣọ́ra fún ìpè ní ṣíṣẹ́.

Ilé-iṣẹ́ Glo 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n ò manipulate pẹ̀lú àwọn àsọ́bù àsọ́rẹ́gbẹ́ àsọ́ṣegbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan lẹ́ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yo. Ẹ wò ó. Rédíò amìlú títì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀.

0: ìmọ́tótó borí àrùmọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsíní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ
1: kò lè mọ́lẹ̀ tó sùpá adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ glo 99.1 fm